0: We love you, Lord. We bless your name, Jesus. Hallelujah.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹyìnà, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Gaining velocity on Adaba FM.

0: lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà mi ò rọrùn sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhun yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè yín ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o 7 64 60 64 19 o 7 o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun Belomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun gbin ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teni pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtègbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtègbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n wọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àwọn fini kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tán náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4.

0: kò ṣe má gbọ́ BBC Yorùbá.
1: Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ sókè lẹ́yìn ètò ìdìbò gómìnà tó wáyé.
2: Kí ni wọ́n sọ o?
1: Wọ́n láwọn yóò ṣàgbéyẹ̀wò gbogbo ohun tó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ọjọ́ Sátidé tó kọjá.
2: APC ni lẹ́yìn àgbéyẹ̀wò ọ̀hún làwọn yóò tó mọ irú ìgbésẹ̀ tó kàn láti gbé.
1: Irú àwọn ìgbésẹ̀ wo?
3: BBC Yorùbá.
2: Ṣé lóòótọ́ ni àwọn ẹ̀gbọ́n Adémọ́lá Adélékè ti já àkóso ìjọba Ọ̀ṣun gbà mọ́ lọ́wọ́?
1: Èmi ò mọ o, àti pé kí ló dé tí o fi ń bèèrè bẹ́ẹ̀?
2: Ṣáájú ètò ìdìbò tó wáyé lọ́sẹ̀ tó kọjá, làwọn kan ti ń sọ pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló ń ṣàkóso Ọ̀ṣun.
1: Wọ́n ní ẹ̀gbọ́n rẹ̀ obìnrin tí wọ́n ń pè ní Yèyé, Dúpẹ́ Adélékè Sanni, ló ń darí àkóso ìjọba.
2: Sáré lọ sí ojú òpó bbc.com/yorùbá bí o bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́.
3: BBC Yorùbá.
1: Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn èèyàn kan lẹ́gbẹ́ alátakò lórílẹ̀‐èdè Zambia.
2: Àwọn 11 ni agbófinró lọ́wọ́ tẹ̀ pẹ̀lú àwọn nǹkan ìjà olóró.
1: Bram Ndubile tó ń léwájú nínú ètò ìdìbò ààrẹ orílẹ̀‐èdè náà tó wáyé lọ́sẹ̀ tó kọjá.
2: Ló fẹ̀sùn kàn pé àwọn kan ń lépa ẹ̀mí òun.
4: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.

0: awolu solu dero pese.
1: Aṣiwaju Bola Tinubu to kan sara si pelu gbogbo awon igbese itesiwaju to nge labe ilana eronga ere ti otun dirinu do agenda ntan mole se gbogbo koro kon du orilede yi itesiwaju nwole o afolote eniyan ni ope babu walai e kaabo sori eto iriju mi eto kan wa yami ti o ma salakale awon ilana isejoba to wa lode awon igbese ti isejoba le yi nge kayo le go gege mara tuto lile atalejo lara la mo pe ya mo e labala labala eto iriju mi gori kan ni adaba se be ri dagba soki awon maje mugba rorun to fi dori oro aje atoko owo ipese onje eto eko atawon adehun ajosepo mi to morilede yi letente ipade ti wa di gbogbo ojo aje monday bere latago meji sago meta osan lori eto iriju mi lori ikanni adaba 88.9 fm akure ejagbe ka won ka sira won wo ka jo lubulubu awon asijori ti sojoba re Bola Tinubu nse eto iriju mi lori ikanni adaba 88.9 fm gbogbo ojo aje monday ni o ago meji osan sago meta ni e mo mi si e minister to ri soro abenu Olubunmi tun ji ojo lo sagbateru e.
2: Ọ̀dà ẹ̀yìn ẹ̀yẹ wa ní gbogbo bí tàbá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM. Ẹ káàbọ̀ mú kí káàbọ̀ sí akọ̀tún ètò ìríjú mi ní ìkànnì níbi tí a ti ń wo ìṣẹ̀rí Abọ́lá Ahmed Tinubu àti ohun tó ń ṣẹlẹ̀ ní agbon òṣèlú pàápàá jùlọ ní ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo àti jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Fún ti ọ̀sẹ̀ yìí kò ṣàì ní yàtọ̀ gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣe. Tẹ́ ẹ bá wo bí ó ṣe jẹ́ pé ètò ìdìbò sípò ààrẹ ọdún 2027 ó ti di pé n tí gbogbo èèyàn tí a ti mọ̀ pa tí àwọn èèyàn dẹ̀ ń gbáradì fún kódà ní ọ̀sẹ̀ yìí tó bá di ní ọjọ́ kọkànléníogún ìyẹn 19 oṣù tí a wà ẹ́ ìyẹn ní ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà ló jẹ́ pé gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àwọn àjọ elétò ìdìbò tí ìpolongo ìbò tí ó máa bẹ̀rẹ̀ ní pẹrẹu jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà yẹn ètò ìpolongo ìbò ní ìta gbangba tó máa bẹ̀rẹ̀ fún ipò ààrẹ àti àwọn aṣòfin ní Abuja tí ìkéde yìí tí ìpolongo eléyìí tí ó máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n aṣáájú eléyìí ní òpin ọ̀sẹ̀ tó kọjá ni ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó yẹ pé níbẹ̀ ẹgbẹ́ òṣèlú APC tí ààrẹ Bola Ahmed Tinubu tí ó díje tó jẹ́ ọmọ ẹgbẹ́ náà ó kópa nínú ètò ìdìbò yẹn ṣùgbọ́n àti kò rí bí púpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe fẹ́ kí ó rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a sì ti ń gbọ́ tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ti ń sọ bí ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn eléyìí tí Turaki SN tí ó jẹ́ olùdarí fún àti APM ẹgbẹ́ òṣèlú APM eléyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé Ṣèyí Mákindé tó ti jáde gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ tó wà lábẹ́bẹ̀ pé ẹ wo bó ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹgbẹ́ òṣèlú APC tó bá di ọdún 2027 gbogbo eléyìí àti àwọn tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo ṣáájú ọdún 2027 oni tí a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ nítorí ọ̀rọ̀ defection káwọn kan máa kúrò ní ẹgbẹ́ òṣèlú APC lọ sí ẹgbẹ́ òṣèlú míì kankan ó ti ń jà rìnrìn báyìí láti òpin ọ̀sẹ̀ tó kọjá títí di ìsìn tí a wà ní agbon òṣèlú ní ìpínlẹ̀ Ondo gbogbo eléyìí ó ní a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀. Àlejò mi àwọn náà dẹ̀ ti wà pẹ̀lú wa ní ọ̀sán yìí wọ́n ti darapọ̀ mọ́ wa ní orí ìpè ìyẹn honorable Bode Ọbánlá tí wọ́n fi ìgbà kan rí jẹ́ abẹ́ṣekáwọ́ gómìnà ìpínlẹ̀ Ondo. Honorable Bode Ọbánlá mo kí ẹ kásán ẹ kú dédé àsìkò yìí.
3: Ẹ kásán lótú ẹ kúlé ẹyọmọ nínú ìpínlẹ̀ Ondo ẹ kúlé o. Ní Nàìjíríà náà ẹ kúlé o.
2: Ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí ká ti ibi pẹlẹbẹ náà láti mọ́lẹ̀ jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun mo ti fẹ́ kí a bẹ̀rẹ̀ kí a ṣe àgbéyẹ̀wò ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti pàápàá jùlọ tí àwọn ẹgbẹ́ òṣèlú bíi PDP APM tí wọ́n ń sọ bó lẹ ṣe ò ṣe bẹ́ẹ̀ ló ṣe máa rí ni ní ọdún 2027 ṣé ẹgbẹ́ òṣèlú APC ṣé wọn ò popular mọ́ tó bẹ́ẹ̀ ni àti pé níta ìyọ̀sọ ààrẹ ṣe dáadáa ó dẹ̀ yẹ kó ṣe ààrẹ ò ṣe dáadáa tó bẹ́ẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi rí pé bí ó ṣe rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun lópin ọ̀sẹ̀ tó kọjá.
3: Ẹjọ́ lótú ìgbàdé ẹ kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́kàn ẹ sọ nípa àwọn ẹgbẹ́ tó sọ pé wọ́n sọ pé bó ṣe máa rí nìyẹn nígbà tó ń ti rí báyìí. Gbogbo ìṣe máa rí nìyẹn tí nǹkan tí ìrìn lọ́sùn gbogbo ìṣe máa rí nìyẹn. Àwọn ẹgbẹ́ òdòdó kìí sọ bẹ́ẹ̀ gan ṣẹ́gbẹ́ APM àti PDP ẹgbẹ́wà lẹ́gbẹ́ ẹ̀mọ́ ni tọ́lọ́wà ń bẹ̀ social order ọmọ mi sọ̀rọ̀ ṣé àwọn àlòkù wíkẹ́ ti dì pẹ̀lú àwọn aṣàkú wíkẹ́ tó wà nílẹ̀ ṣé àwọn olóyin sọ̀rọ̀ apm bo ló jẹ́ apm èwo ló ń jẹ́ pdp pé àwọn náà ló ṣiṣẹ́ lo òṣèlú náà a demand multi-party system là ń ṣe anybody ló lè sọ̀rọ̀ ibo gan pati ṣòwò rẹ lè sọ̀rọ̀ òní pati tí ó lè sọ̀rọ̀ nísìnyí but olótú ẹ̀yìnká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kólà ẹ̀yẹ kó lẹ́kọ̀ọ́ kò sí yẹn ní kò sí yẹn olóṣèlú lèmi olótú mi ò sọ pé wọn ò lè sọ̀rọ̀ wọ́n lè sọ tí wọn ọkùn sí nǹkan bẹ́ẹ̀ olótú ẹgbàgbẹ́
2: ẹ. ẹ rò bẹ́ẹ̀ ẹ rò pé ìfífìdí rẹ mi apc ní ìpínlẹ̀ ọ̀sùn pé kò ní ní ṣe pẹ̀lú bóyá máa rí ní ọdún 2027.
3: kò sí ọ̀fìdí rẹ mi olótú kò sí ọ̀fìdí rẹ mi ìtọ́jọ́dọ̀ ní pé adémọ́lá adélékè láti bẹ̀rẹ̀ wá fámìlì apc ni wọ́n ṣe ọ̀rọ̀ ló dàbí ọ̀rọ̀ ní ọ̀sùn tó dàbí pé àwọn kan wà nú apc tí wọn fẹ́ kí adélékè kó wá jẹ́ olórí fún wọn. Ẹ̀kínní nígbàtà lẹ́kẹ̀ẹ́ contest ẹ̀rántí olótú nígbàtà fẹ́ contest nígbà yẹn ní senator nígbàtí ẹ̀gbọ́n ẹ̀ kú tán òun fẹ́ contest wọn ìjẹ́ kó contest ọ̀dà apc náà olórí lọ sí pdp lọ contest ìgbọ̀ngàn wà bẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin wọn adélékè orúkọ adélékè yàtọ̀ orúkọ ní anywhere orúkọ tó làmìlàkà ní ọ̀sùn state ni àbí ní lọ́sùn yẹn orúkọ tó làmì tó fẹ́ràn gan gidi ìdí tó fẹ́ràn gidigidi ni bí wọ́n perform kó wọlé kó ṣẹ́ni kò dẹ́gbẹ́ anybody kò dẹ̀ ṣàyẹ̀yẹ̀ anybody ẹni bá fa gan ọkọ̀ bá fa náà ni àti ẹ̀dúgbẹ́ lọ́lọ́run eléyìí tí oyè banji tó ní àti ẹ̀dúgbẹ́ lọ́lọ́run kò tẹ̀ níyẹn lórí ẹni ó pópúlà gan ni kọ́mílì ẹ̀ dá gan ni nígbà tó ṣe sẹ́nẹ́tọ̀ wọn ò yẹ kó lọ àwọn kan wà ń díẹ̀ náà tó wà ní ọ̀sùn state ó yàtọ̀ sí gbogbo ẹ nígbà tó yẹ pé díẹ̀ ló kù kán presidant candidate gbà yẹn nígbà tó lọ contest ọ̀dà wọn ó dẹ̀ wọlé then ó tún ṣe ó contest pẹ̀lú oyetola ní àkọ́kọ́ ó wọlé ṣùgbọ́n wọ́n fi ọgbọ́n sí ni ẹ̀ẹ́kejì ó wọlé ẹni mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ party lewa ọ̀rọ̀ party kan nìyẹn it's all about party issue it's about the personality and the family ó dẹ̀ ṣe dáadáa ní lọ́sùn ó ṣe dáadáa olótú ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ under 3 years that man has turned Osun State to the paradise. Ẹ lọ wo ṣogbo lẹ́nìí ó yàtọ̀ sí nǹkan tó ṣe tẹ́lẹ̀ náà mo dẹ̀ dúpẹ́ ọlọ́run pé ìgbà tó débẹ̀ iṣẹ́ tí arẹ́gbẹ́lá ṣọlá ṣe tí ò parí tó jẹ́ pé òtúlá débẹ̀ tí ò ṣe dáadáa òun wá débẹ̀ ó wá rọ̀ parí iṣẹ́ arẹ́gbẹ́ṣọlá yẹn olómú yìí ẹ̀yọ àwọn iṣẹ́ tí ẹnì yẹn àbádàn nígbà tó débẹ̀ òun wá débẹ̀ ó wá kọjú sí arẹ́gbẹ́ṣọlá yẹn ó dẹ̀ ṣe dáadáa pọfúmẹ̀sì ẹni olótú pẹ̀lú orúkọ lé orúkọ ni ó yàtọ̀ sí ròdò ṣàgbọ́ ohun tó ṣe é ṣe mọ́tì that one níbẹ̀ yẹn homogeneous environment ni èdè kan náà sọ nǹkan kan náà ṣe ọ̀sùn yẹn but níbí báyìí peter wà ní ondo state yìí àkókò yàtọ̀ sí ìlàjẹ́ yàtọ̀ sí àkúrẹ́ àkúrẹ́ yàtọ̀ sí ondo so bó ṣe rí nìyẹn ó yàtọ̀ olótú níbẹ̀ yẹn o wọ́n fẹ́ràn ẹ̀gọ́ gidi wọ́n fẹ́ràn ẹ̀gọ́.
2: ọ̀dà ẹ̀jẹ̀ ká wá wò báyìí kó tó di pé torí láti ọjọ́ láti lẹ́nu àná sísìn látàrí bí apc ṣe fìdí rẹmi ní ìpínlẹ̀ ọ̀sùn bí òye bá mi ti ṣe fìdí rẹmi ní ìpínlẹ̀ ọ̀sùn ó láwọn nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ ọ̀dọ́ lágbọ̀n ṣẹlẹ̀ ṣùgbọ́n ká tó débẹ̀ ní kété tí wọ́n tán kéde Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí olùdíje gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jáwé olúborí náà ló ti jáde tó sọ pé ṣùgbọ́n òun dúpẹ́ o pé àwọn èèyàn tẹ̀lé òun pé ṣùgbọ́n fọ́dún 2027 wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣì lòun ṣì máa tẹ̀lé kì í sọ pé báwọn olóyìnbó ṣe máa bọ́yẹ olóyìnbó ṣe máa pé how significant ni gbólóhùn yìí tí òṣèré bó ni gbólóhùn yìí tó ṣe pàtàkì tó ṣe gbòógì sí lójú tí
3: kẹ́nìkan tó kéje nígbà tó wà ní pdp gan kẹ́nìkan tó sọ pé òun fẹ́ support aṣíwájú kẹ́nìkan tó sọ́gbà tó wà ní pdp gan ló ti sọ pé wàá support aṣíwájú fún second term ó ti sọ this is one of the first governors tó wà ní opposition tó kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ìgbà tó fi ń sọ̀rọ̀ wọ́n ṣe pdp wike pdp jùlọ àkíntàn ṣoríṣi yẹn ohun bi to duro si ni pe asuaju lohun se at the end of the day gbati PDP o settle dada lo fi lo si accord o dara loju ni olotu o mo pe se to se asking fun ara lu fen o de fen family e mo to se le no tu o ya to si any other place Osun state election is not the case study of anybody. Like my, it's a kind of election that we all special. Could that be even election? Could that be your party? Talk about party issue. Talk about party issue.
2: Okay.
3: This is my PR man, the government's APC share money. Yeah, that was in my opinion that because we're not in the future, that's what we take. This is multiple point. One of our fair, near PC. We're not saying one of our fair. And when you come to the APC, o no fe wa won gba laye ni oloju ta se bi so gba laye ni a duwe ke bi so le ni nko awon to so nipa election yen to so no do state awon biopic they are naive politically
2: oda
3: won gbo to se
2: oda eh honorable I ja go se da won to wan so nipa ile ni ipinle ondo nitori te ba wo lori ero ayelujara lori social media orisirisi nothing so pe kini kan pe sele lo osun pe imposition ton fa pe se ni won se won fa ambo ambo ton fa le awon eyan lori ton gbe le awon eyan lori ni ipinle osun ton de noka si oye tola ti nkan be pe bo se ri yen pe be na lo se ma ri ni ipinle ati lorisirisi pe ehn awon ti won fa kale na ni ipinle odo ton gbe le awon eyan lori ni ipinle odo pe kinikan pe ka awon na kan ma kon wo eyin won wo abi nkan iru ile onko ni ipinle odo
3: olotu olotu oye won ni olotu igba ti gobina fun ara won to ma won yan le yen to ni awon ta awon mu lele yi ti mo se selection ni yen ni kan gbo ma won e gan ni eleyi ton so igba sele igba sele because awon to wa nbe to je house of rep member to wa nbe awon rep member to wa nbe senator to wa nbe lo pada so gbo ni state bi governor se je governor la won o ni je rep members la won o je senator bi gbo mi lo mi ohun ba yin post awon yan lori awon yen won de so pe awon gba won de lo se se won won de wole ko so pe post won na ohun ba yin post awon lori awon yen won de won de reject e ba de support won lori e they rejected it awon ko bra ngo lo ni bo ati ko don le di lo di bo awon wo di governor ngo bo e ba yin post kan bo post won ni we be same and that today am ma so ko mi le ni kan bo gba lati post won ni wahala ba be le ni but ni da pe awon to wa nbe tele do nu pada nisin awon go bo se jibu fun governor lo jibu fun awon yin na ba won ti fun awon gan governor tis ni bo awon gan lo ko lo jo lo jibu fun governor wa ti governor be replace won ye governor gan lo fa jibu tele tele but lagbara lo do wa le nisin awon rep yen awon senate yen won mo bo yen se gan won they have their constituency and they work won dem win election won awon na lo jibu ni ma yen ti aso ni fi win to ni na bi se lo do state governor go si me ba yen when asoju was to vote but asoju dibo nigba yen awon egan lo wole tasoju wole nigba yen ati rep ni o ati senate ni o awon lo be tell us about this 7% but then now they will work no opposition on those states no le override won I'm assuring you of that agbara olohun
2: so ele to tun bo si ta le fi da awon eyan loju pe ko si awon ti won dunu lori eyo ale jara yen
3: governor do impose tele but bachi o gba fun governor lati impose if I mean a disaster today government is disaster I want governor be handle party that is disaster o be sin yan won yan gba won le awon le lo yan won awon le lo yan won awon le lo yan won nigba ye but today now I want to wa be party governor ti wole awon do wa be to go fun governor lati wole awon na do wa be nisin awon do governor ni 180 awon na nu won mudas candidates nisin because awon na lo se nigba ye ti governor ni 180 not the governor himself eleyo ni governor didi eleyo to di ni eleyo governor awon do dibo fun ma iran ni awon senators awon rep lo sise ngba yen to wole awon senators awon rep won lo dibo ni gba asuaju to wole akoko and they are now again there that dibo lati wole ekeji governor can you go no impose anybody ni will be a disaster to lo impose won party se nkan party se nkan awon ko wa ni gboro won pe party o si dara se party no se yen ni se awon ko wa party ni party se nkan what the thing party Governor, o bo si ta be si campaign again, o be si protest against the party. Bawo mi think about mi think about ti won so pe national committee o ma nikan, o no impose, bo se how?
4: in Osun State now, awon individuals wan be lo so pe awon leaders wan be lo be contest won dey se nkan don ni se o ni wahala to wan le laarin won te tele to yan sort out yato because Ademadeleke is more or less APC member o ti be si ba won se but won gba ko wole ni is a personal problem lohun and in one election o de are dupe lowo president ko lagbara kankan lo de now president is the Democrat o de se nkan don ni se so now no problem o si wahala
2: toda eh lori ni ipinle Ondo atin ri gbo awon orisirisi papa julo ni eka ti odo gomina ipinle Ondo pe o ma se ki awon kan ki won fi egbe oselu APC sile yala lati lo DJ ko eyan lara won ti o fidi re mi na bi awon eyan won lati lo DJ koju egbe oselu APC lawon egbe oselu mi oruko egbe oselu le tan gbo ni to poju to awon eyan so ni PDP papa julo eka ti yin som wike lati iyen lati lo won ni ipinle Ondo kuda ba se nsoro yi ba se nsoro laaro yi lenu bi iseju melo kan sisin oni ikan lara awon oludije ni idanre fife do re to na ni ohun osejo mo po nti ni kan lo bi ojo jade sugbon oro lori pe an so ma kuro se ko ni kuro ati pe lo si egbe oselu mi se e wo ile epo sese ki pupo awon eyan kan be si ni kuro legbe oselu APC ni ketiketi lati legbe oselu mi ni ipinle Ondo saju eto idibo ọdun 2027
4: olotu oselu la nse ademo bi kaluku se je ademo bo oselu kokan se je mo party kokan se je ni ilu yi amo amo strength party kokan ni ilu yi mo strength PDP amo strength APM amo strength Labour Party so ko si nkan be dagba yan eyin dere je bo le journalist awon to ye novice lo ma beru pe party kan bo wa se kini kan ki se Ondo State ta wa yi Ondo State today PDP this is awon gbo pe ba gbe ni kokan ta lo se ofo awon gbe ni kokan eni o le demi kokan se PDP kan be compete ko be compete pelu APC ba ni Ondo State ni ile be ki je pa fin gbe laja bo ta ti sise koja la olotu be se ri PNT le ri GMT le ri AMD le ri PBAT le ri PBAT elders le ri sisi le ri women AMD women bo pa to no wa gbo gbo pa ta de APC gbọdọdun ni gbọdọ leni sọsọ kakiri gbọdọ leni APC ni the government at the state APC ni government at the national APC ni the fact bọ sọ pe nikan governor aise against APC iro ni olotu rumor ni gbogbo wonyen oro to so wonyen ko ni answer ti o ni kan nu ni governor le sije against party
2: o da ki kuro ninu
4: egbe e to ba mi o olotu ni pe bí wọ́n ṣe defeat àwọn kan táwọn kan wá wọlé ní ní pé kò dùn àwọn kan o but kò sẹ́ni tó tó contest ní ìsìn tó kàn ní gómìnà ló ní àwọn tó contest ní ìsìn gómìnà náà ni ọjọ́ máa ṣiṣẹ́ náà ni àwọn tó contest báyìí àwọn tó wà bẹ̀ẹ̀ tẹ́lẹ̀ náà ni bí gómìnà ṣe gómìnà làwọn náà jẹ́ house of rep members tó contest ní ìsìn láti àkókò northeast àkókò northeast northwest ìfẹ́ yìí dẹ̀rọ̀ ṣé ọ̀fẹ́ defeat ẹ̀ ń bẹ̀ ni it's not possible ní southwest southeast adibarati tàbí ẹgbẹ́ against adibarati nobody party wo which party party lọ́sùn state báyìí ní ìsìn party méjèèjì ló lẹ́sẹ̀lẹ̀ dáadáa méjèèjì ló lẹ́sẹ̀lẹ̀ APC àti accord wọ́n lẹ́sẹ̀lẹ̀ dáadáa kò ló fi gbàgbàgbà but kò sí party náà Ondo State tó lè fi gbàgbàgbà ní APC kò sí party náà Ondo State olóṣèlú ni mí kò sí no care science in it now ní ọ̀sẹ̀ ọ̀wọ̀ kí wọ́n fẹ́ defeat Adelegbe níbẹ̀ náà ni ní party wo party lọ jáde láti iṣẹ́ today now august la wà january ni election 4 months ló bójú election ta ní party wo náà organize ara ẹ̀ níbi tá ti defeat the party kan kò sí governor gan olè jáde kó sọ pé òun ṣiṣẹ́ against APC governor olè ṣe láéláé because I trust you cannot do that ẹni wá rò pé gbọ́kànlẹ̀ governor kò fẹ́ support you fún kankan irọ́ rẹ náà pa you cannot do anything ṣé wọ́n lọ́wọ́ unit ni wọ́n lè sọ̀rọ̀ unit tí wọ́n lọ́wọ́ agent ni èwo náà níbẹ̀ so olótú kò sẹ́gun lè ṣẹlẹ̀ kì í ṣe tí ó lè ṣe lọ́la o but not the election in January o le sele lola o o no sele o je yanjara ni la sele o le sele ndo state e gba gbe olotu now the defender there the west charlie number ni je o mo mi ni sa akure sa akure no charlie no ni ni ondo is an odo west ajilo charlie no ni no charlie no be jade against e ke no wa jade wo ma bo now party wo which party what is your party As a leader of the party, and the Mawasis in Ondo State, he will never do anything against the party. So possible. I wonder why. I carry on money. Ojogo, where did he learn it? Ojogo, today only the media. Jimmy Odimayo, only the media. So all these people, all one bet. Kekemeke, it's an politician. One day, if he didn't know what, but I knew I said to at the end of the day. I think we're going to have a lack of any. But see, they are here. And they are being in this system. Honestly, I'm better than this. They will contest. Incumbent will contest against them. Because not just incumbent. No, I'm not just incumbent. The governor is an incumbent. And I don't contest that they're incumbent too. So, incumbent is the governor of Hello here. I don't know if incumbent is still down there. No. To defeat them is not possible. It's not possible. So, what does
5: it mean?
4: I want to
5: know. I'm
4: not sure.
5: Should be a share wo nearly talk as see. We pay Gagabi. I want to go logo. Lati Titi DSL Cuckoo. I want a shiori. She job a bola met in Umbo. I want a base at Tetigbe. Lati Rikwe. Bubu do Cuckoo. Way. Beko Waye. Ni odo 2027 ati pe Bola Ahmed Tinubu o se daada o fa koyo ni ipinle Ondo lodun
4: 2027 awon do contest ni sin ni various constituency and senate incumbent ni won. I don't see anybody come anywhere lati gba doctor lo won as incumbent. The governor je incumbent lawon na je incumbent and they are contesting.
5: Lati le je ko ni 80% 80% afojusun eleyi ti en so yi awon ara ipinle Ondo orisirisi bo le se le so pe awon ero ipinle Ondo won se nje anfani isejoba Bola Ahmed Tinubu isi to le je iwuri fun won lati jade so pe oda lodun 2027 you tan ba lanfani ati tele yan pe Bola Ahmed Tinubu ni awon ma tele yato si pe ani minister meta bi nkan be
4: olotu e mo do se be ko to pe o ya ma dupe nisin ni because gba don contest won yi to je rep members to je assembly members to je

0: you for being a part of today's Conquerors Half Hour. We believe you have been blessed by God. Join us same time, same station next week, Monday.
1: You can also be a part of our comprehensive and systematic study of God's Word every Wednesday by 5 p.m. at the Scepter of Power Christian Ministry Auditorium, located at plot 31 and 32, Ifelodun Community, behind Westco Estate, along Akure Ilesha Expressway, Akure. Or connect to our live services on www.mixlr.com/sepcam. You can contact us on 0803-670-9782 or 0806-201976. God bless you.
2: Adama FM, I like it forever.
3: Bẹ́ẹ̀ni, Boribakun Alabela pe. Odo bakun irun muwe la kesi oro ilera eni ki sohun ta dirimole la fi gbadọ tele ni to mona baba ngana to pe yan mo si baba kerewa ohun abini bi yato se ni to lo ko nitori ise idile wa ni mo fi mo ti fun tedewe atebo lati fi se itodu eda akoko ibere to ye ka ma bere ni pe ki lo nse mi gan ki lo to sokunfa ko to kan onawo la gba se toju e nkan toto o le ma se ni ka si ma ri apere to jora won le o fi gbadọ lo ogun ete lati fi wo la palapa Iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ́ pàtàkì àyẹ̀wò. Ká ṣàyẹ̀wò fún ni, ká sì mọ̀nà àátọ̀. Yàtọ̀ sí pé ká lewé àtegbò ilẹ̀ Ghana, ká lo tilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn. Ọ̀kan pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojú kọ ni là ń retí èrè ìgbéyàwó, ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án, ọdún mẹ́wàá, ọdún mẹ́jọ, ká máa retí èrè ìgbéyàwó lọ́pọ̀ ìgbà. Wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò sóhun tí ò lè fà á o. Ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 081-64-122-777 081-64-122-777 Àdójúkọ Continental Guest House nílùú Àkúrẹ́ ni mo wà. Ẹ bèrè bàbá Ghana, bàbá kerewa. Àìsàn ìbálòpọ̀ ń ṣe àkóbá púpọ̀ fún ọmọkùnrin, bẹ́ẹ̀ ló ń ṣe àkóbá ọmọbìnrin. Bí àìsàn ìbálòpọ̀ bá pẹ́ lára ọkùnrin, o lè mú kó má lè ṣe déédé pẹ̀lú olólùfẹ́ rẹ̀. O lè má ní agbára láti ṣètò ẹ̀ mọ́. O lè mú kí àtọ̀ lẹ tàbí kí àtọ̀ sàn. Bí ọ̀rọ̀ bá wá rí báyìí, ewé àtegbò là á lò. Bọ́rọ̀ bá wá rí báyìí, ewé àtegbò ń bẹ tí yóò mú gbogbo padà bọ̀ sípò, tá ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀, bí àìsàn ìbálòpọ̀ yìí bá pẹ́ lára obìnrin, o lè fa kínú ó máa dédé obìnrin, kí nǹkan àlejò má ṣe déédé tàbí kí àwọ̀ rẹ̀ ó máa change. Bóbìnrin bá wá ń ṣe àkíyèsí pé inú ń déédé wú, tó bá yá yóò sì tún lọ sílẹ̀. Àbó ti di pé nǹkan yí kiri nísàlẹ̀ inú obìnrin tó lè fa ara títa àbí ara yíyún wípé o lè wọ́sápá abílẹ̀ ní ó tún dọ̀la ó tún wọ́sápá bòmí. Béèyàn ò bá tì débi tó ń lọ kì í dúró o. Bàbá ń Ghana, bàbá kerewa wà ládojúkọ Continental Guest House, Àkúrẹ́, ẹ̀pẹ̀ 081-64-122-777 081-64-122-777 Bó bá ti di pé àyẹ ẹni já ká máa mí lókè nílẹ̀ kí nǹkan bọ́ sílẹ̀ káyẹ ni ó déédé jápè. Ọ̀rọ̀ fi àmójútó ẹni bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ kẹ́dà ó dórí ìbùsùn ká ti sùn ó dẹ́kẹ́ ẹlòmíì á wà lórí ìbùsùn wákàtí méjì wákàtí mẹ́ta kò tí ì ní rórun sun bẹ́lòmíì bá sùn ó lè jí lóru ṣe ẹ̀yọ́ tó ẹ̀mẹrin ẹ̀márùn-ún iṣan ara ló gbé ẹ̀jẹ̀ yìí kara tí ò sì gbọdọ̀ ní ìṣòro kó má di pé ìbàdí ń faniso àìlérin ìbùsùn kan sí kejì tá ò ti máa dáwọ́ tẹ̀bàdí bí iṣan ara bá ti wá ń ṣe àkóbá fún ni débi pé apá kan ẹsẹ̀ kan ṣe wọjọ lọ tẹnu ti ń wọ́sẹ̀gbẹ́ tọ́rọ̀ ò fẹ́ máa jágere lẹ́nu mọ́. Bàbá ń Ghana, bàbá kerewa wà fún wa ní sẹpẹ́ ládojúkọ Continental Guest House, Àkúrẹ́, ẹ máa pe 081-64-122-777 Ohun tí ń jẹ́ ọmọkùnrin lohun tó ń bẹ nísàlẹ̀ a kì í fọwọ́ yẹpẹrẹ mú ẹrù obìnrin tí wọ́n pé wọn kì í fẹ́ lé wọn kúrò nídìí ẹrù ẹ̀ ni o ló fi jẹ́ pé bí wọn ọkùnrin bá ti ń rí i pé láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ eré àyà rẹ ti bẹ̀rẹ̀ sí ní já pìpìpì ìwọ wá ṣe tán obìnrin rẹ ń pé ṣó ti tán nìyẹn tètè mójútó ara rẹ o ẹrù wọn ò ní dẹrù ẹlẹ́rù ewé àtegbò ń bẹ tí yóò fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù tara rẹ yóò sì dá ṣáká tí wọn náà lè tọkùnrin wakọ̀délẹ̀ lérí ìtìjú ni o kí nǹkan agbára ọmọkùnrin ó kéré jọjú orí rẹ lọ ó lọ́nà táwọn bàbá wa ń gbà mójútó.

0: tó jẹ́ pé nǹkan tó bá súnmọ́ ẹni wọ́n kì í rí ẹlòmíì ò lè wá kwalẹ̀ nítorí ìṣòro ojú yìí ni ìṣòro ni kẹsẹ̀ ẹni ó máa wú bàǹbà ká fọwọ́ tẹ̀ kó jì wọnú kó tún jáde padà tàbí kó máa rẹni dẹdẹ látinú bàbá ń jánà bàbá kẹrin wà wà ládojúkọ continental guest house àkúrẹ́ 08164122777 àìsàn kò ní fara wa ṣe bùgbé o.
1: bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú tani bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lùgọ́ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀
0: 08164122777
1: bàbá kẹrẹ wa wà pé mi débẹ̀.
2: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ó gbóná ná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Bẹ̀m̀bẹ́ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ròyìn òótún ti dé pẹ̀lú kìwà ọ̀rọ̀. Bẹ̀m̀bẹ́ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlárámọ̀kín lọ́wà tá a ti ń gbọ́ ṣátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ròyìn ó ní oore lẹ́sàn ìka náà lẹ́sàn o. Oore lẹ́sàn ìka náà lẹ́sàn. Ẹni tó ń ṣeré kó múra síre ẹ̀dá tó ń ṣìka kó dẹ̀yìn níka àtòrí àtìka kò sẹ́yìn tí ó lẹ́sàn o. Bẹ̀m̀bẹ́ròyìn òun ní báwọn bá ṣe rí ọ̀kẹ́sàn rí gbogbo ẹ̀dá tó bá ṣe kàlàyé yọ kẹsàn ká rẹ̀. Àtẹni ó ṣeré àtẹni ó ṣèkà gbogbo wọn náà ni wọ́n lẹ́sàn tí wọ́n kè lóde Elédùmarè tó rán wá sílé ayé. Bẹ̀m̀bẹ́ròyìn onírú ẹ̀sán òun lọ fẹ́ gbà ṣé ti rere ni àbídàkejì. Bẹ̀m̀bẹ́ròyìn òun ní fún díẹ̀ yìí ọ̀bá dákun kó gbélé ayé kó ṣe rere torí pé rere ló pé ìkà ò pé. Bẹ̀m̀bẹ́ròyìn òun ní rere ni n ó ṣe mi ò ní ṣèkà o. Àmọ́ bí rere bá di bí ìpàdé dọ̀hún o. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ òun. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Àtún máa jálẹ̀ bí àpò òyìrì. Àwọn ròyìn àgbọ̀ sí fìlà. Àgbọ̀ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún délé yìí. A kúkú fi dẹ́rù bara wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kàn kejì. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé láti ìpínlẹ̀ Kogi mo ti mú. Olùkọ́ kan iná ló ti dáná sun ìyàwó ẹ̀. Kíni tó ṣẹlẹ̀ tó fi dáná sun ìyàwó ẹ̀ kúkú gbọ́. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Mo gbéra kó ń bẹ̀ ó di ìpínlẹ̀ Ebo. Ìpínlẹ̀ Kẹbí ni. Ọmọ ọdún mọ́kàndínlógún kan tó jẹ́ obìnrin. Ọmọ tí lọ jí ọmọ tuntun jòjòló tí wọ́n ẹ̀sẹ̀ bí. Ọba lọ jí gbé kí lè ró rẹ̀. Ẹ kúkú tún gbọ́ lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ókè náà ìròyìn eléyìí náà tún rẹ̀ ọ́ yẹ tún gbọ́. Ilé tó wó lulẹ̀ ó gbẹ̀mí èèyàn márùn-ún. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n dòlẹ̀ mí àwọn èèyàn mọ́kànlá. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Mọ́tàrà ṣàṣà ó di ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí o. Ìròyìn eléyìí làwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá. Wọ́n ti ń ṣe ìwádìí obìnrin kan tí wọ́n rí òkú ẹ̀ nínú ilé ìjọsìn. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Òtúpọ̀ ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti bẹ̀rẹ̀ sí ní wá ọmọ ọdún mọ́kàndínlógún kan èyí tí wọ́n lọ sọnù. Ọgbà bẹ́ẹ̀ Lẹ́kìtì. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Àjọ tó ń fìrò mẹ́ni tó bá pawó òlú ní pọ́npọ́n nílẹ̀ Nàìjíríà EFCC wọ́n mọ̀ ti dá sọ̀rọ̀ báyìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn obìnrin kan àwọn ọ̀yà tí wọ́n bí àwọn ọmọ yàwúyàwú wọ́n bá ní wọ́n ń ṣẹgbẹ́. Ẹgbẹ́ kẹ̀ Lẹ́kìtì. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. Ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹja tó jọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn.
1: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. family arena lo ma ran mi si gbogbo eniyan o ati pa pa gbere tin ta bagi rabata ton ta aso awon tin ta o se si atawon tin ta rite in ta wa lo sokoto re o lapo sokoto wa lakure loye mekun fun gbere tin ra rara tuta bata aso bagi obirin bagi okunrin bagi agbe travel bi box lori ranran ateni to gbere to fe lo soke okun ko fe ra bagi ati gbe lo si loyibo tabi awon to fe sa rara tuta ti won fe ra o se e ma bo ni witiwiti ni family arena tori lowo lowo yi discount n be lori gbogbo oja te bara lodo wa o family arena wa ni Oyin building opposite Weber Bank Adeshida Road Akure tabi ke ma bo ni shop wa to be le dojo koju First Bank after Texaco bi e ba lo si eso lakure fun gbe ni fe ra bata aso bagi aso okunrin bata okunrin to fi ba so omode bagi omode bagi gbere lo yibo tabi bagi gbe lo so de e ma pe wa so de number yi 08037453497 family arena ile se to babe oke yonu si to si se be jodu si gbogbo eniyan
0: e ka bo pada lati oke lohun e je bere ni papapa awon royin ohun bo se tin jade loko kejeji ipele kogi mo ti bere oluko dana sun yawo e ni ipele kogi ile ise olapa loje po ti fi kele ofin gbe oluko kan tan po kore ni Jacob Irewa lori bi won se ni oda epo petro oda si yawo re Berida Irawo oda si lara loba juice anu loba sasin lasiko ti won ni won ni wahala awo besele laarin awon mejeji nilu lokoja en to je agbenso ile ise olapa afusad saliu o bi di isele mule pe won ti fi kele ofin won ti fi gbe oko yawo ohun nigbati o je pe on down ibere awon oniroyin o ni isele na in lo waye gege bi saliu won se ti wi won ni iwadi ti won se o fi han pe isele ohun o na do je pe o sele leyin ti won ni okunrin ohun ede ayede o bele laarin o ati iyawo e lo ba dana sun iyawo re na o gbona no tutu leyin bembe royin ekunrere o wa ninu iwe royin premium times atopo we royin mi losan tuni oya mo ko nbe ibo ni kin tun lo iroyin ele lati ipinle kebini owo ti ba obirin kan eleyi to lo ji omo tutu jojolu leyin ti won ni o fi aso soyun fun oko e ni ipinle kebini ile ise olopa ni ipinle kebi na ti fi kele ofin gbe obirin eni odun mokandini ogun kan Khadija Ibrahim lori bi won se ni o lo ji omo tuntun jojolo ni joba ibile soro ni ipinle ohun gege bi iroyin bo se fiye ni ile ise olopa fi idi re mule nu atejade ti agbenso ile ise olopa ohun SP Bashir Usman to fita won ni afrasi ohun in lo ji omo na ne ni kete leyin ti iya omo ohun Fatima Mohammed to bi omo na tan gege bi won se wa wi nu atejade ohun na ti ni Ibrahim an lo ngbe ni agbegbe kan ti won pe ni Rikoto ani se ni o se iranwo o fe se o ni ohun o se iranwo fun Muhammad lati lo ba gbe omi gbona leyin ti obirin ohun ti o bi omo tutun na tan sugbon lo ba gbe omo tutun lo ba gbe salo ile ise olopa iwadi ti won se won fi han pe afrasi ohun ni won ni ise ni won ti lopopo ko bi omo to ti je pe ise ni o lo awon ilana lati dogbon fun oko re ani koda o n fi aso o fi n soyun bi eni po loyun ni o ko to di pe o ri omo tutun ta ese bi lo ba gbe omo na lo ba gbe sa lo kola won bo sanu ni o gbona no tutu leyin bembe royin Daily Pose ono gbe jade losan tuni mo ko nbe iroyin eleyi lati ipinle Kano ile wo pa awon eyan bi marun awon mokanla ni won ti dole mi won o kere tan eyan marun lo ti gbe mimi awon mokanla mi na ti dola emi won bayi leyin ti ile ti won ni owolule ni ipinle Kano ajo panapana nipinle ohun won fi lede yi pe isele na lo waye ni agbegbe kan ti won pe ni Gaida ni ijoba ibile Kumbozo ni ipinle na gege bi won se fi lede en to je agbenso ajo ohun Saminu Abdullahi ho fi di isele ohun o fi mule fa won oniroyin o ni awon mefa ti won sise ninu ile ohun in lo je pe ile na in lo wo lu mole ani merin ninu won won dole mi won sugbon ti won gbe won lo si ile ewosan sugbon ibe ni dokita ti so wi pe won ti gbe mimi iwe iroyin the sun o no gbe jade losan tuni o gbona no tutu leyin be nbe iroyin oya mo ku nbe iboni ki ntun lo iroyin ele to tun wa lowo mi ri oye egbo ile-ise ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ló ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú obìnrin kan tí wọ́n rí ní inú ilé ìjọsìn. Ile-ise ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí ikú obìnrin kan eléyìí tí wọ́n rí òkú ẹ̀ láyìíká ilé ìjọsìn kan ní ọbẹ̀ làwọ̀ nílùú ọ̀ṣọ́gbó. Ìtọ́jẹ́ obìnrin ọ̀hún ni wọ́n ní wọ́n rí òkú ẹ̀ ní ilé ìjọsìn náà tí wọ́n sì ni wọ́n ti ń wa obìnrin ọ̀hún tẹ́lẹ̀ yẹn ń ṣe ni ọjẹ́ pé àwọn kan ó ní ọjẹ́ pé wọ́n rí gẹ́gẹ́ bí wọ́n sì ti wí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ani Nado òun ló fi ìdí eléyìí ó fi múlẹ̀ fáwọn oníròyìn pẹ̀lú àtọ́ka sí pé àwọn ọlọ́pàá ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n gbọ́ lórí ikú obìnrin náà gẹ́gẹ́ bí àtijáde bó ti wá wí wọ́n ní ìwádìí eléyìí tí wọ́n ṣe fi hàn pé obìnrin ọ̀hún òun ní ọjọ́ pé wọ́n ṣekú pa gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọwọ́ rẹ̀ kan ọrùn ọwọ́ rẹ̀ kan wọ́n ti gé kú òun bẹ̀. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo kó ń bẹ̀ tààràtà ó dìbò ìpínlẹ̀ Èkìtì. Ile-iṣẹ́ ọlọ́pàá ló jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ikú ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí báyìí lórí bí ọmọbìnrin kan tọ́jú ọmọ ọdún mọ́kàndínlógún bí ó ṣe ṣàdédé pòórá. Ile-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ibi tí ọmọbìnrin kan tọ́jú ọmọ ọdún mọ́kàndínlógún tí wọ́n lọ́wọ́ àti wọ́n pokọ rẹ̀ ní Damdam Happiness èyí tí wọ́n ní ó ti sọnù láti bí ọjọ́ kẹwàá oṣù tá a wà ní. Ẹ̀tọ́jẹ́ alūkkóró ilé-iṣẹ́ ọlọ́pàá Sunday Abutu ó fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nu àtijáde tó fi tàn lọ Adó Èkìtì lónìí gẹ́gẹ́ bí Abutu bó ṣe ti wí ó ní Happiness ọ̀hún ló kù ní ilé rẹ̀ nílùú Adó Èkìtì ní nǹkan bí aago mẹ́rin ní ọjọ́ kẹwàá oṣù tá a wà yìí tí ó sì padà wọlé mọ́. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìpínlẹ̀ Èkìtì ibẹ̀ náà mo sì wà. Àjọ EFCC wọ́n mọ̀ ti dá sí ọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn obìnrin kan wọ́n kóra wọn jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn ọmọ yàwúyàwù nípínlẹ̀ Èkìtì. Ìyẹn ló pè ní ìyá àwọn ọmọ yàwù kọ́lọ́run ọbọ̀ ṣàánú. Àjọ tó ń fìrò mẹ́ni tó bá pawó òlù ní pọ́npọ́ nílẹ̀ Nàìjíríà ló ti ké gbàjarè báyìí o lórí bí wọ́n ṣe ní kódà àwọn ọmọ kéékèèké tó fi mọ àwọn ọmọ iléèwé girama wọ́n ní àwọn náà wọ́n mọ̀ tó ti ń ṣe yàwúyàwù báyìí nípínlẹ̀ Èkìtì. Èyí òun náà ló tún wáyé gẹ́gẹ́ bí ìròyìn bó tún ṣe jáde wípé àwọn òbí àwọn ọmọ yàwúyàwù náà wọ́n ní wọ́n tún ní ẹgbẹ́ ńṣe ni ìròyìn wá fi yé ni wípé wọ́n ń pera wọn ní ìyá ọmọ ológo ní ìpínlẹ̀ náà ẹ̀ńtọ́jẹ́ alága àjọ EFCC ọlá olùkóyèdè ẹ̀ńtọ́jẹ́ ọmọ bíbí Ìkẹ́rẹ́ Èkìtì náà ó ní ńṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké náà pé wọ́n tiẹ̀ tí wàá pa ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn tì ibi tá ń lọ òun náà ni bí wọ́n ṣàti ṣe yàwúyàwù ẹni tó tiẹ̀ wá tún wá le jù bẹ̀ òun náà ni wípé àwọn kan tọ́jẹ́ bí àwọn ìyá wọn tán tún wọ́n pera wọn ní ìyá ọmọ ológo wọ́n tún ń kó ẹgbẹ́ jọ kọ́lọ́run ọbọ̀ ṣàánú ni. Ìwé ìròyìn Nigerian Tribune òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ̀jẹ̀ ń sí ojú òpó lẹ̀ 08162549991. Ó gbóná ló. Ẹ ṣeun. Ẹ máa ṣeun.
2: Ọmọ kábíyèsí wà ní ìlú kan ní Bọ́badé ló sọ̀rọ̀.
0: Ọyà ń gbọ́ yín Bọ́badé.
2: Ọ̀pẹ̀yẹmí Jọ̀dá.
0: À ń gbọ́ yín.
2: Ṣé rí èèyàn tó ló pé tí mo fẹ́ dá síbẹ̀ ni pé èèyàn tó ló kú nínú ṣọ́ọ̀ṣì yẹn. so mo fe ku won ti wa di erin yen dada so so ko fe dada ni
0: o de seun 08162549991 o gboro nu hello eh hey. O ti ja o gboro nu
2: o tutu leyin
0: ben be royin e seun
2: e kro le sa oruko mi ni Woli Debi Solomon emi be lati lu oka
0: ko oye dasi
2: e seri o ti mi fe dasi ni pe akekun oluko to fi to sun yawo e kwa se idajo to to fun emi Woli Debi Solomon ni mo fe se dale pe kwa fi se won gbere patapata ko ma le wa mo
0: o de seun 08162549991 eja welumi o gboro nu ben beru yin
2: o ti omo ne tu yi asolo ti omo gbe yin
0: eh
2: o ye ko wa ti e daada kon de se gajo ba so sun awon ne awon ya omo yawo won yen
0: o
2: ye ko lo ma se ya omo yawo won le won ni
0: o lagbara e seun an la won ya omo ologo e ja tun welumi o gboro nu
3: o tutu bebe royin
0: e seun
3: obiye mo fe soro si ti o di aso mo enu to lo loyun omo lomo ta lo se o ku se oko e omo bo loyun to ko ke fo ra ku eni
0: o lagbara
3: mo ni ki so sa
0: o dagbara
3: e se e koto
0: a bo de be e seun o gboro nu o tutu leyin bebe royin o gboro nu hello e ti wa nbe ha e ja welu mi awon ese tan o gboro nu
3: o tutu leyin
0: ben be royin
3: oga
0: asiwaju
3: mo kiyin baba
0: e se baba
3: olopa ile ran lato ki ti pupa
0: oye dasi
3: ko ti e wa se gbe ti e wa si Nigeria mo bayi
0: o lagbara
3: ni ru legbe alata legbe
0: egbe omo ologo
3: egbe omo ologo na to wa tengal ku opa so
0: iya omo ologo o lagbara
3: egbe eto
0: e seun o e seun 08162549991 o gboro nu
4: o tutu lai bendero
0: e seun
4: ro ka mi ni toyin lati gbobi ni
0: o ya ngo yin
4: ara ti mo fe da si ni oro iwo tun ni egbe iya omo ologo
0: abi kọlọrun ba ṣalọ olagbara
4: e ku eto
0: e seun o 08162549991 o gboro nu
5: o tutu leyin bebe ro
0: e seun
5: mi ni oruko mi ni olosoyo
0: o ya ngo yin
5: ya ri arakunrin to lo ju iyawo e mo lo ju iyawo e
0: Ya kon tu kon ti a tu gbe lo si court ti kan na kon fun ni kon ti a ri ati a kan na ko ma lo ni gba to ri mo le bi iyawo be ko lo pejo sun ati o na ni mo le bi ti e lati pejo sun ti o pejo sun e ma pe o na fun ara o je ko lo fun ni o da e seun e seun e ja tun welu mi o gboro nu o tutu leyin ben berin
6: Abayomi Oyele ti lato lokun agida koko lagbara lo asase aye ede aye ko ti mu wa o
0: ami o
6: kile arabin yen le se furokunrin yen to e ko to mu so da fe to de da lu to ba ri pe o se ko to da ki nle si la won bi e ni ele to wa se bayin ti se o lo wa da bayin idajo ti wa lowo ijoba e seun
0: e seun o gboro nu eh o ti ja o gboro nu hello e ti wa nbe e ja welu mi o gboro nu
7: o tutu leyin
0: ben be royin e seun
7: ai ju lo pe lado ki aro
0: oye dasi
7: awon ile mo te fe dasi ni awon mo ya won na awon mo ya omo ologo
0: iya omo ologo
7: eh so ko lo papa kokoku won kan lo ma se omo ologo yen ni police station
0: otan
7: ile class awon omo yen na lo ma lo ya won so ma so lo won
0: e seun e seun e seun e ja tun welu mi o gboro nu ben be royin
8: johnson to soro lati akure
0: o ya ngo yin
8: nipa ti awon iya oni yaru yaru won
0: yi
8: ni mo fe soro de lori Bolaye gan ti en do bayi.
9: Olagbara.
8: O lo sanu wa ni orilede yi o. Se tawon mo won yen ton ba so fun won pe to eni to kan te ma lu na won iya yin won yen na ni ton ba wa so pe to iya o ya o e ja lo.
9: Ah. Olagbara. O me kan le.
0: E ja ma lo. Iyoku yo tun de olalagbara lowo Olorun ta tun ma pade lori bembe royin. Sugbe e ja ma ranti o. Ni pe nta ba se leni yo ditan bo ba deyin wa ola. E ja gbele aye ka se rere o. Tori pere lo pe ika o pe. O gbona no tutu leyin. Bembe royin.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró máma dọ̀ ṣe fi dùn tí o lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Ọkọ̀ ṣoṣo ló lè jẹ́.
4: Oúnjẹ
1: tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadan ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadan wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadan lónìí.
5: Say after me.
6: Okay.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Ẹkú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o. Ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbo sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tó ti wá. Wọ́n máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn, máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843. Lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó pójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà, kán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyọ̀ lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ní pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ ṣe kíni, ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe, kí ló dé, kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ṣàmàbọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe lágbára rẹ, tó ń fún ọ ní ìfòyà, tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀, kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra. Mo ẹran ro mí àwọ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07.

0: ọlọ́run ọba mi gbágbára fún náà.
1: ó ní kò sẹ́ni tó lè tọwọ́ bọ náà.
0: ọba aláyélúwà
1: ìṣòyà majesty.
0: ọba dr yisa bọlá nípẹkù.
1: oon
0: sákìtì ìlú arigidi àkókò.
1: kábíyèsí
0: ọpá àṣẹ gànga tí gbogbo ọmọ arigidi àkókò torí balẹ̀ fún.
1: ó ní
0: madam gani ashiru
1: àtàwọn èèyàn rẹ̀.
0: gbé káàkiri pé
1: ọba ò sí nílùú
0: àti pé kò sí láàfin mọ́.
1: ìrọ pátápátá gbà ní.
0: ìkìlọ̀ wá rèé o.
1: fún madam gani ashiru
0: àtàwọn èèyàn rẹ̀.
1: ni wọ́n yé sọ̀rọ̀ àhesọ.
0: èyí tó lè da
1: omi àlàáfíà
0: ìlú arigidi àkókò rú.
1: bíbẹ̀ kọ́
0: wọ́n ò rí pípọ̀ ojú ìjọba
1: ológo tó gbé ìyàgbẹ́gbẹ́ mi
0: tó ń ta bẹ́rẹ́.
1: òun kọ́ ló máa ròyìn bẹ́ẹ̀ jọ ń ṣe dùtò.
0: ọ̀nẹ́bù justice adamu
1: jairu
0: ló pàṣẹ bẹ́ẹ̀
1: nílùú àbújá
0: ní ọjọ́ 18
1: oṣù
0: karùn-ún ọdún yìí
1: pẹ̀lú case number
0: SC-337-HIC-439
1: níbi tí wọ́n ti da ẹjọ́ tí ọlọ́run tọ́lá
0: OA
1: dànù
0: bí omi ìṣanwó
1: èyí tó pe ìdílé pa
0: ọ̀dánìpẹ̀kù sàláù
1: tí adájọ́ sì fòun tẹ̀sí pé
0: kábíyèsí
1: ìṣòyà majesty
0: ní ọba kan ṣoṣo
1: nílùú arigidi àkókò
0: tí gómìnà ìpínlẹ̀ ondo fọwọ́ sí
1: bẹ́ẹ̀ náà ni ẹjọ́ tí ọmọ ọba túnde ọlánìpẹ̀kù pe
0: ìdílé pa
1: sàláù ọlánìpẹ̀kù
0: òun náà ni adájọ́ túnde omi rẹ̀ nù tibátibá
1: tó sì fàwọ́ ẹjọ́ òun ya gbẹrẹgẹdẹ
0: àníṣe
1: wọn ni
0: kábíyèsí
1: ìṣòyà majesty
0: ọba dr yisa
1: abu ọlánìpẹ̀kù
0: ni adájọ́ fọwọ́ sí
1: gẹ́gẹ́ bí ọba arigidi àkókò
0: ìlú arigidi àkókò ò ní bàjẹ́
1: gbogbo àwọn olóyè ìlú arigidi àkókò
0: ló kéde.
2: Bí àná lórí nígbà tí kò wé kan ké nílùú Àkúrẹ́ tí ó kọ̀ tí ó ha. Tọmọdé tàgbà tó bá ti joyè ìlú ló sálúra pé kí láadé. Afẹ́fẹ́fẹ́ odológì láàmú. Àṣé Isaac Adédayọ̀ ọmọ láfẹ́ expensive ló dára lẹ̀.
3: A ó pàdé létí odò
4: àlẹ́.
3: Ibi tí kò ní sí ìpéyà.
4: A ó pàdé.
2: Ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2021. Ọjọ́ náà rí bí àná tí ọ̀nàrẹ́bù Isaac ọmọ láfẹ́ expensive tó lọ darapọ̀ pẹ̀láwọn mímọ́ lókè. Ọdún 5 ló tún pé lọ́jọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí láíláílá ò lè gbàgbé rẹ expensive orí ọmọdé orí àgbà tó ń ṣàánú fún nígbà ìwàláàyè rẹ kò lè jẹ́ kí ìrántí rẹ ó kú lọ́kàn wa aya rẹ àtàwọn ọmọ rẹ ń ṣèrántí rẹ títí ayé tó bá ti joyè gbogbo ilẹ̀ Àkúrẹ́ pátá ló ní okú ọmọ ṣe lálèdè ọ̀run Isaac Adédayọ̀ ọmọláfẹ́ expensive máa gbọ́run sọ̀run re nígbàdégbà ọdún sọ́dún títí láé làámọ̀ ṣèrántí rẹ máa sùn lókàn àyà dẹ́dà rẹ títí dọjọ́ ológo tá tún pàdé tí ò ní sípinyàmọ́ ìkéde pàtàkì wá látọ̀dọ̀ aya rẹ táyé lolú ọmọláfẹ́ lórúkọ àwọn ọmọ àti gbogbo ẹbí pátá.
5: It was some weeks ago that those stubborn mosquitoes bit you. I remember, and now the symptoms? See how you're shaking like a leaf in Harmattan, and your temperature too is so high. You've been quite dull and haven't been eating well lately.

0: ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Maltina. Applications for Maltina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.maltinateacherofthe.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
2: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund.
1: Supported by Union Bank, Airpeace, Honda, and Eco Hotel and Suites. Entries close on 21st August 2026.
2: Terms and conditions apply.
3: Ìjẹun wọ́n ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ̀. Ìdáàbòbo àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: sún oríire. Àjọṣepọ̀ ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Auntie, you are enjoying, oh, only you, peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
5: Jesty Fizz? I never leave home without it.
6: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
7: Àjọ fẹ́ máa ń gé tuntun, ẹyẹ dalẹ̀ sójú ọ̀tàrà.
8: Gbogbo ẹ̀yìn èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yóò nínú òjò yìí. Lọ̀pọ̀lọpọ̀ ìlú, àgọ́ àtàwọn abúlé ti kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo, Dr. Láídé Adélámì, MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yìn olùgbé, gbogbo ẹ̀yìn onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo, àbí àwọn tó ní ilẹ̀ bí, gbogbo àwọn ibi tá a mẹ́nu bàyí tó wà nítòsí etí omi, àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Láàárọ̀ yín pé ẹja súnmọ́ ẹ̀yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekule wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó mọ́ bara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyégbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn, máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Ó sì ṣe kẹ́ ẹ̀ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní Alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency, SEMA, àwọn ló ń kéde.

0: ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dos fi dùn tí o lè gbàdé rárá.
1: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
2: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
0: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
4: Mamadon ni.
0: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa mọ̀, òróró Mamadon ni mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadon lónìí.
5: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èwo ló tún jẹ́ CDK báyìí?
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara l

0: dé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ ọtọ bẹẹ sì ni má jẹ agbọkùn sí nbẹ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa CDCare ìníléeṣẹ kan àrà ọtọ tó jẹ pé wọn ti mú kí ohun gbogbo kó dèrọrùn fún gbogbo tolórí tẹlẹmù tá a bá ń sọrọ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ àtàwọn nǹkan míì tí efi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n ún lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé ẹ kó kalẹ̀
1: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí tàbí máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ mọ́ fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
0: o
1: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé

0: àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
1: ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ ń kiyín ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé kọ́lọ́ má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. èmi bàbá òkè ogun mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrá. bọ́yá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
0: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni báwo lè yín ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀.
1: ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lómi bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kiyin e kale asiko ise lataro iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akure ta fi kale silu lara mo kin ta tin gbon Satagun Folajin Oyetayo ni royin yin sajuna egbo awon kokoko to wa ninu royin na Ajo sokan agbaye pe fun ifo osu opo pelu awon asojule ka iwa kusale ye Olopa bere iwadi latari bi won ti sawari oku arabirin kan nile ijosin kan nilo osogbo lori iroyin asale wa fun talent ni orilede America si ta ti mu adeku ba eto omo ogun pelu orilede South Korea
2: Rupale Adaba 8.9 FM Lambo
1: Iroyin na re lekun re Ofisi Ajo Sokan Agbaye eleyi to ni se pelu oro ogun ati oro iwa igbesunmi lo ti pe fun ifowosowopo eleyi to lorin pelu awon asoju leka iwa kusale yi loju na ti le je ki won fi gbanu kan soja ati gbogun ti bi oro to ni se pelu wiwa kusalo na ito ti se pele ke si to nti awon oniru iwa odaran miran to fi mo igbesunmi ipe on lo waye lasiko ipade ele to waye to nti abewo ele ti won se le ti won se si awon toro kan iyen nilu Abuja ogagba ajo hun le kale adulawo ele to hun ri se oro to ni se pelu gbogbogun ti wa igbesunmi ye tulio satini lo wa gbori yorin fun awon ajo hun fun ipa ele ti won gbe loju na ti gbogun ti iwa kusalona aito ogagba awon asoju leka iwa kusanile yi John ata wa pe fun ifowosowopo eleyi to lorin to ise lara ipe eto eleyi ti ajo sokan agbaye ohun eleyi ti won gbe dani lo je ara ona lati le je ki igbese to lorin ko wa loju na ti le je ki awon ko won pe yamo awon owo kankanle eleyi ti o wa lati se iro nagbara lati gbogun ti iwa ipa to nti igbesuna mi bakana bakana lo wa se lala ipe eto lo je eleyi to duro re bayi latari bi iwa kusalona eto ti se ndile mo le mo bayi to si pe fun awon igun toro kan loju na ti le je ki oro eto abele to mo yan lori ko wa ni e kana bakana to wa pe fun idanileko lori ona agba lati gbogun ti iwa igbesuna mi ati lati le je ki ifowosowopo eleyi to lorin ko tun wa laarin gbogbo awon eka nka eleyi toro bakan orilede Nigeria lo tin tempele mo isapa re bayi loju na ti le je ko ma gbende ba pipese awon ilo iko mogun lese koko pelu alakale eto lele alakale eto lati le je ko tun sagbe kale awon ipese awon nkan mogun bi awon oko won atawon ohun elo eroja eleyi ti won mo lo papa julo eleyi to wa fun ile ise eleto abo eto ni won je ara eto kan eleyi ti le se leto abo le yi gba lero pelu ifowosowopo ine Nigeria Decon D76 ati ibasepo awon ajo to nri sore dagba soke lagbaye to je ti ego iko oga agba ajo ohun niyan Usman Chena lo se lalaye pe ibasepo ohun ni yo to je ki agbende to nti lo siwaju ko ba oro to ni se pelu oro ime ero ayo de oni ati mimu adeku ba bi mo ti se ngbokan le awon ijo ogun ele ti won gbe wa lati ile okere ti o si tu je bi ipese se to n lo bi igbaniye fun awon ti o janfani eto na ele ti ko yo awon osise feyin ti ko mogun to n lo bi 100 ni yeseyin o fojo ro nede lasiko gba ti won se abewo lojo meji pelu awon igun toro kan laka ile ise eto abo le yi si ibi ti won tin pese awon kan yi lori Cairo ti se olulu orilede Egypt pelu minister keji foro eto abo nile yi Bello Matawalle ati awon asoju ti won jo rin rin ajo na China wa pe fun chena se lala yi pe eto lo tin lo lowo bayi lati le je ki won sagbekale ibudo ko ju omi to je ti omo ogun ni ipinle Eko to se lala yi pe atileyin eleyi to wa nile ni o je ki won tun ma sagbekale eto miran eleyi ti o tun je bi ona agba lati je ki o je bi ipese ise o se lala yi pe lai pe da jina ni nkan bi osu meji si meta sasiko ta wa yi oni won sagbekale ibudo na Ijọba apapọ orilẹede Nigeria lo ti jẹjẹ lati fi gbanu kan soja fori fọwọ sowọpọ pẹlu igbimọ idagbasoke awọn agbegbe ile to n pese epo ni ipinlẹ Imo ẹjẹun lo waye lasiko ipade apero awọn ọdọ eleyi ti ajọ n sagbekalẹ rẹ lajuna ti sami ayẹyẹ ayaju awọn ọdọ tọdun yii ọga agba ajọ ọhún lo wa se lalaye olowo emi mo osapin nipin lo se lalaye pe ajọ lo ti se tan bayii lati fọwọ sowopọ fìgbà náà kan soja pẹlu ajọ naa ni ipinlẹ Imo lojuna ti le jẹ ki won tun le ro awọn ọdọ lagbara daadaa si ni tibutoro ipinlẹ naa bákan ní àjọ lẹ́yìn tó ní ṣe pẹ̀lú ìdásẹ́sílẹ̀ iṣẹ́ ló wá ṣe àtìlẹyìn wọn fún ètò náà ẹ̀wẹ̀ ọ̀gá àgbà ìgbìmọ̀ ìdàgbàsókè àwọn agbègbè ilé tó ní pèsè epo nípínlẹ̀ Imo ìyẹn Austin Onyede Bebelu ló ṣe lálàyé pé ìrónilágbára àwọn ọ̀dọ́ tó ń ti róró wọn ní ọgbọ́n ọdún ló jẹ́ ìgbésẹ̀ eléyìí tó tọ́ eléyìí tí àjọ ń gbà lérò báyìí tó sì tún pè fún ìfọwọ́sowọ́pọ̀ lójúnà àti lè jẹ́ kí àgbọ́ra ẹni yẹ kó wà tó ń ti ríró àwọn ọ̀dọ́ lágbára pápá jùlọ lẹ́ka ọ̀rọ̀ ètò ọ̀gbìn ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ wáyé ọ̀gá àgbà eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ ìdàgbàsókè ní ẹkùn Niger Delta ìyẹn ẹbí ti ní àǹgbárí ló ti ṣe lálàyé pé ìjọba àpapọ̀ lẹ́yìí tó ń ti ìdásí rẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ọrọ̀ ajé ni yóò tún jẹ́ kí àgbéǹde tó ń tẹ àtìlẹyìn tó wà tó yẹ kó wà fún ààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tá à ń wò lọ́ọ̀kan yìí àgbàre ló sọ̀rọ̀ di mímọ̀ nílùú Àbújá lásìkò gbà tó níbi ètò kan tó ṣe lálàyé pé ìpolongo tó ń ti ṣiṣẹ́ ìkóníyànjọ láti lè jẹ́ kó jẹ́ bí àtìlẹyìn fún àfojúsùn sáà kejì ààrẹ Bọ́lá Tinubu lọ́fíìsì ò ní ètò tí ń lọ lórí ẹ̀ báyìí tó sì lálàyé pé àwọn tọ́rọ̀ kan ni yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kòkò ó sì lálàyé pé àwọn iléeṣẹ́ tọ́rọ̀ kan ló gbọ́dọ̀ rí dájú wípé àwọn àlàkalẹ̀ ìjọba eléyìí tó wà lóde báyìí ló yí sí èrè jẹ fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ọ̀gá àgbà àjọ ọ̀hún ló tún wá ṣe lálàyé pé lára àwọn àlàkalẹ̀ ètò eléyìí tí ìjọba tó wà lóde ti ṣàgbékalẹ̀ rẹ̀ láti rí ọ̀rọ̀ owó ìyá ìkẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ iléèwé níléèwé gíga lẹ̀ yìí níbi tí àwọn mílíọ̀nù kan ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta akẹ́kọ̀ọ́ níye ti jàǹfààní ètò ìrànwọ́ owó náà ọ̀gá àgbà wa ṣe lálàyé pé gbogbo àwọn ètò yìí ló jẹ́ ara ẹ̀rí máa jẹ́mi tó sì ṣe lálàyé pé àjọ ọ̀hún nípínlẹ̀ Imo olótín sàwọn àgbékalẹ̀ àwọn sẹ́kọ̀ọ̀kan nípínlẹ̀ Bayelsa Delta ìpínlẹ̀ Rivers lójúnà àti lè jẹ́ kí wọ́n gbájúmọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti láti lè jẹ́ kí wọ́n mójútó ọ̀rọ̀ àgbomiyalé àgbàrá ẹ ṣọ́ọ̀bù tó ń ti láti lè jẹ́ káwọn ènìyàn kó rí omi tó mọ́ gere mu ní agbègbè náà ó sì lálàyé pé gbogbo ètò ló ti wà nílẹ̀ báyìí láti lè jẹ́ kí ètò ọ̀hún kó já gere wáyé o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn ló ti kìlọ̀ fún olórí jorí tàbí ẹgbẹ́ yòówù eléyìí tó bá ń gbìyànjú láti fipá gba àwọn agbègbè ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láti lè jẹ́ kó kọ́ra sọ báyìí kó sì tọwọ́ ọmọ rẹ̀ bọ́sọ̀ kọmíṣánná ọlọ́pàá eléyìí tó wà nígbàánu ti ọ̀rọ̀ ìbò ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Samuel Erale ló pabi yàbìdúnrán tó sì sọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kẹ́lẹ̀ tó fi ìta látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn Abiodun Ọ̀jẹ́làbí ẹ̀rà lè wá ro gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tọ́rọ̀ kàn nínú rògbòdìyàn eléyìí tó ń lọ lọ́wọ́ náà láti lè jẹ́ kí wọ́n bomi sùúrù mu àti láti lè jẹ́ kí wọ́n gba ilé ẹjọ́ láàyè láti yanjú ọ̀rọ̀ náà o si lalaye pe ko si irufe olori jori egbe osilu tabi ajo yowu to ni eto lati wa koto tabi ko awon janduku mara lati le je kun gba sakoso awon ijoba ibile ni ipinle na latari bi oro ti se wa ni ile ejo commissioner lopa wa sekile wi pe irufe igbese lati domi alafe awon ijoba ibile ru ni ipinle ohun o ni won ka si bi esun lati di esun gege bi eleti ijiya wa fun to se lalaye pe irufe eyan yowu tan ma mu o ni won fi mu re fun fere ofin lori royin to ni se pelu ipinle osun na la si wa ewe ile ise olopa ipinle osun lo ti bere iwadi lori iseleku arabinrin kan ti won ti se idamo re bayi eleti won se lalaye pe won ri ara re oputu ara re ni agbegbe ile ijosin kan ni agbegbe obelawo ni ilu osogbo arabinrin onirin je koye ni pe won sawari obutu oku re ni ibikan ni agbegbe ile ijosin na pelu bi won ti se lalaye pe awon eya kokan lagu ara re o ni o ti di eleyi to pora bayi ti won se lalaye pe awon kan lo ti sise laabi na agbenuso fun ile ise olopa ni o fi ojoro nede ninu atijade kan eleyi to fita o se lalaye pe iko olopa lo tin se iwadi leyin igba ti won se abewo si agbegbe ti isele na ti sele latari mo ti se sawari pe eya ara arabinrin na ni ko pe leyin igba ti won ti gbemi lenu re o wa inedu wa fi ko wipe iwadi eleyi ti won ti koko se lo fi ye ni wipe won pa obinrin na eleyi to mo ki won yo awon eya ara re sa lo lasiko ta wa ye waye o ile ise olopa ipinle Ekiti lo ti bere iwadi latari bi won ti se fi lede wipe won se ni won o mo bi ti omo odun mokandinlogun kan toruko re nje Dandam Happiness wa eleyi to ti kuro le ni nkan bi ojo kewa osu kejo odun ta wa ninu e agbenuso fun ile ise olopa ipinle ohun SP Sunday Abutu lo fi ojo oro lede ninu atijade kan ile to fi ta loni nilu Adu Ekiti Abutu se lalaye pe Happiness ohun lo kuro nle ni Adu Ekiti ni nkan bi aago mẹrin ojo kewa osu kejo odun ta wa yi ti o si ti pada wa si ile lati igba naa ile ise olopa sapejuwe bi omobinrin on ti se nu gege bi eleyi to se ni kayefi to se lalaye pe omo n lo ga niwon ese bata mẹrin o le marun die bayi ti won si ni okupa lawo ati wipe nse ni ko ni ila to si le so ede gẹẹsi daadaa atejade n fi kun wipe gbogbo igbiyanju lati le je ki won ri omo naa ni ile ise olopa ipinle ohun ti n gbe loju naa ti le je ko pada wale fojuriju pelu awon molebi re abenugan ile asofin ipinle edo Blessing agbegbako ohun lo ti kowe fipo re sile lofisi bayi iroyin je koye ni wipe igbakeji abenugan ile asofin ipinle ohun Jonathan Ibimawo ohun lo lewaju ijoko le eleyi to waye latari bi abenugan ile ti se kowe fipo re sile lọwọ ta wa yi idi ayi iroyin je koye ni pe idi ayi o ni won ti wa bura fun bayi lati le je ko di ipo na mu eleyi to mu aye pada de ba isowodari awon asofin ni ipinle na ohun to ro mo bi abenugan ile asofin ipinle ohun ti se ko fipo re sile o ni iroyin o ti foju re lede sugbon ti iroyin je koye ni pe won se ni won fofin de na wayo agbenuso tele fun egbe oselu APC nipinle Eko Seye Oladejo lo ti sapejuwe ijawe olubori gomina Ademola Adeleke gege bi pe un se ni awon omo eyan awon eyan ipinle Osun ni won mo lati le je ki won dibo fun eni ti okan won fe lowo ta wa yi to si fi aye gba isejoba awarawa Oladejo se lalaye pe eto idibo ohun ohun lo fun yi pe awon eyan ni agbara lati gbe awon alase sode ipo lai wo bi igun kankan tabi bi agbara yowu ba ti se po to o wa ro awon egbe oselu lati ma je ki won mopin deba oro to ni se pelu emi nikan afi mi nikan ati awon iwa ko to mi na bákan náà lọ́tún agbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu látàrí bó ti tẹ́wọ́ gba ìjáwé olúborí gómìnà Adeleke tó sì lálàyé pé èsì ìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun òun ló ṣàfihàn ìṣèjọba àwa-ara-wa lásìkò tá a wà yìí. Ó wá rọ gómìnà Adeleke láti lo sáà kejì rẹ̀ lọ́fíìsì lọ́nà tó dáa àti láti lè jẹ́ kó mú ìgbáyégbádùn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́kùnkúndùn àti láti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, ètò ìlera, ọ̀rọ̀ ètò ààbò àti ìpèsè iṣẹ́ kó jẹ́ eléyìí tí yóò mú mọ́láyà rẹ̀ níbo ti ṣe jáwé olúborí fún sáà kejì lọ́fíìsì báyìí. Ó kéré tán àwọn èèyàn tó ń lọ bí 30 níye báyìí òun ni wọ́n ti dèrò ọ̀run tí ọ̀pọ̀ sì farapa yánnayànna lẹ́yìn ìgbà tí àwọn agbébọn dàlúrú déédé yàwọ agbègbè Jwaq Maitubu ní ìpínlẹ̀ Plateau ní ìjọba ìbílẹ̀ Mango. Àkọlù ọ̀n ìròyìn jẹ́kúyẹ ọyìn pé ó wáyé ní ọjọ́ ìsinmi níbi tí àwọn adìhámọ́ragun tó ń lọ bí 100 níye ti ṣe yabo agbègbè náà tí wọ́n sì ṣe àkọlù sí àwọn ènìyàn níbi tí wọ́n ti kọ́kọ́ yìnbọn sókè lákọ̀ọ́lákọ̀ kó tó di wípé ọ̀pọ̀ fara kááṣá kọjá àlàyé nínú ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn jẹ́kúyẹ ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé níbi tí àwọn ilé tó ń lọ bí 50 níye tí wọ́n ti sọná sí ní agbègbè ìpínlẹ̀ náà. Ìròyìn jẹ́ kóyè ní pé gbogbo ìgbìyànjú láti lè jẹ́ kí wọ́n ké sí àwọn ipò ẹ̀ṣọ́ aláàbò òun ló já sí pàbó látàrí àkọlù náà eléyìí tó mú kí àwọn tó ṣe àkọlù ọ̀hún kó ṣiṣẹ́ wọn kí wọ́n sì fi agbègbè náà sílẹ̀. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa láti lè ṣe rédíò Àdàbà FM ìròyìn àṣálẹ̀ lẹ̀ ń tẹ́tí sí eléyìí tá a fi kàlẹ̀ sí ìlú Laramọ̀kín tá a ti ń gbọ́n ṣátẹ́gùn bá a bá padàdé ẹgbà nípa ìròyìn ilẹ̀ òkèrè fún tàṣálẹ̀ tòní abala àwọn amúlùdùn àti ìròyìn eré ìdárayá ẹ má yìn kúrò ńbẹ à ń padà bọ̀ ẹ kú kàlẹ̀.
3: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
4: Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ẹ̀yin dà Red Granite ti kọ́ rẹ dé o. Are you a state civil servant and in need of a payday loan to manage your urgent expenses? Red Granite, a modern financial services company, is much ready to offer civil servants quick payday loan. You can get a salary loan with up to 24 months repayment. Gbogbo òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ìrọ̀rùn lágbà nílé iṣẹ́ Red Granite mú wa o. Wọ́n ní o lè gba loan fún ìrànwọ́ bùkátà rẹ bí owó ilé. Owó ilé ìwé ọmọ ìgbòkègbodò ọkọ̀ títí torí ìgbáyé gbádùn ara ẹni o sì láǹfààní láti san lóòrùn rẹ díẹ̀ díẹ̀ fóṣù mẹ́rìnlélógún. Affordable interest rate èlé chipene tí ò kọ́ni ilé egun ẹ̀yìn ṣe rí kó rọrùn fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ nìkan ni o. Nọ́mbà ìdánimọ̀ rẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba nìkan ló nílò. Civil servant employee number. For instant application and further inquiries, visit Red Granite office at number 1 Ademola Adesida Street, Edo Lodge, Okejebu, Ijapu area, Akure, Ondo State. On Instagram at redgranite.africa. You can as well call 0813-823-2150. Urgent expenses made easy.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ pàní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse
6: o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
7: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
6: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
7: Maggi star yo so gbogbo onje ta se

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Eka bo pada fun iroyin lakotun le kan si wa lori www.adaba889.fm tabi ke download application Adaba FM lori Google Play Store. Bakan na ne le firin sowo si wa tabi ke ba wa dore loju awon opo bani dore wa gugu won yi lori ero ale jara www.facebook.com/adabafm88.9 lori Facebook at Adaba 889 FM lori Instagram at X wa Adaba FM TV la wa lori YouTube wa bakana ni ele firin sowo si wa ni newsroom at Adaba 889.fm. Iroyin te siwaju awon iko eso alaabo lorile ede Zambia ni won ti gba opo awon ija ogun bayi ti won si tuti fi kele ofi gbe awon eyan mokanla to fi ma oga agba leka egbe alatako lori esun wipe won se ni won da loru a lori egbe alatako ninu eto idibo si pare le to waye lojobo ose yi iyen Ibrahim Dubule ni won je ko ye ni wipe won tun ba nibi ti la lori on ti sele lolulu orile ede on ti se Lusaka iroyin je koye ni mu ewe Mundibuli lo wa tako iroyin na to si ni ko si ooto lokan ninu iroyin to se lana ipe awon ipe so alabo lo ngbiyanju lati semion ni kokoro na si ko gba ti won se akolu si ile re lojo jima ose yi. Itakale arun Ebola lorilede Democratic Republic of Congo lotin bureke si bayi ti won se lalaye pe o je eleyi to le jugba kanjorin lo ninu akole ita bayi aboro yin je ku ni pe o le ni egberun meji ati eyan bi 25 le lodun eyan lo ti dero run latari bi aison ti se bele ni ojo kedogun osukarun odun ta wa yi eleyi to mu kopa akole awon eyan to ti dologbe laarin odun 2018 so odun 2020 lati ko gba ti arun bele to ti pa akole re bayi oga agba eleyi to nri si oro igbaye gbadun ninu ajo isokan lagbaye iyen Tom Fletcher lo se lalaye pe itakale arun Ebola lorilede ohun lo je eleyi to run gogo si bayi to se lalaye pe aisan arun ohun lo npayan ni gbogbo ogbon seju ni orilede na labala iroyin amuludun wa fun ti asale toni olorin takasufi omo le yi o ma le lo ti fi lede wipe o n gbiyanju lati mopin de ba bon tun se ma mu siga to n ti awon nkan miran to si je pe gbogbo igbiyanju on ni ko kese jari bayi onkorin ni toruko re gangan je Omale Omar Stanley Didia eleyi to se lalaye pe o feran lati ma mu siga lo tin gbiyanju bayi lati le je ko dekun iru iwa palapala ohun sugbon to se lalaye pe o nira fohun lati pati omokunrin ohun lo fi ojoro lede ti opo awon eniyan si n soro lori oro to fi lede ohun to se lalaye pe o nira fohun sugbon ohun ti fe fi irufe iwa palapala ohun le sugbon to nira fohun labala iroyin ere daraya wa fun ti asale toni atamata se ko egbe agbebolu le yi taiwo awoniri awoniyi niroyin je ko ye ni pe o se se ko digbadagbon re kure ninu ko egbe agbebolu Nottingham Forest pelu iroyin eleyi to wa nile iroyin je ko ye ni pe akoni magba eko Nottingham Forest Oliver Glisner on lo ti fi diem le pe taiwo awoniyi lo se se ko fi ipe egbe agbebolu sile latari bi nkan ti se n lo lowo ta wa ye omo odun meta o din ni 30 iroyin je ko je ni pe won bu ola fun pelu awon akegbe re saaju ko to fi papa asirele ninu ifese won se olore sore eleyi ti ipo egbe agbebolu ngba ti iroyin se je ko je ni pe o se se ko je million 17 owo le Europe won gangan ni won ta omokunrin na awoniyi ni iroyin je ko je ni pe o se se ko lo sinu ipo egbe agbebolu mi eleyi ti o tun je ko bere igbesi aye tuntun ninu ipo egbe agbebolu to ba darapo mo na ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United wọn ti darapọ̀ máwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mìíràn eléyìí tó ń wá àtàmọ́tàsí ọmọ orílẹ̀ èdè Nàìjíríà Victor James Osimhen láti lè jẹ́ kí wọ́n gbé kúrò nínú ọkọ̀ ti Galatasaray lẹ́yìn bí wọ́n ti ṣe gbìyànjú láti lè jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó wá sí ìmúṣẹ. Osimhen ló gbá góòlù 81 wọlé nínú ìfarahàn tó ń lọ bí 85 fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray. Eléyìí tí ròyìn jẹ́kọ̀ọ́ yé ni pé ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù níbi tí àti ikọ̀ Arsenal òun ló nífẹ̀ẹ́ láti gbé ọmọkùnrin náà. Ẹ̀wẹ̀ adìẹ àárín gbùngbùn mọ́ nínú ikọ̀ Manchester City Rodri ni ròyìn jẹ́kọ̀ọ́ yé ni wípé yóò balẹ̀ bàgẹ̀ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona lójú náà ti lè jẹ́ kó ṣe àyẹ̀wò ìlera rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe jẹ́ kó yé ni wípé yóò darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Ọmọ 30 ọdún tó ti gbàmì ẹ̀yẹ Ballon d'Or òun ni ìròyìn jẹ́ kó yé ni wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ni wọ́n san 175,000 pounds fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City lójú náà àti lè jẹ́ kó darapọ̀ mọ́ pẹ̀lú ìròyìn wípé ọmọkùnrin náà ló ti tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún mẹ́rin pẹ̀lú ikọ̀ Barcelona. Wáyé o, àwọn ìgbìmọ̀ tó ń mójútó ìdíje ti líìgì àgbà ọ̀jọ̀ lórílẹ̀‐èdè ti England òun ló ti ń palẹ̀ ara mọ́ báyìí tí wọ́n ti ṣe lálàyé pé ńṣe ni wọ́n ti múra tán fún sáà ìdíje ti líìgì sáà 2026 àti 2027 eléyìí tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí pẹ̀lú bí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ti ṣe ṣe lálàyé pé ó ṣe ni àwọn ti múra tán báyìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal olúfẹ́yìn ikọ̀ Manchester City bẹ́lẹ̀ nínú ife ẹ̀yẹ ti Community Shield eléyìí tí wọ́n gba nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Brentford náà ti ṣe dáadáa nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ eléyìí tó gba níbi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àtàwọn tó kù náà ti ṣe dáadáa. Ikọ̀ Manchester United ló ń mọ̀pọ̀ débà ìgbáradì rẹ̀ lẹ́yìn bí ó ti ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ AC Milan pẹ̀lú àmì ayò mẹ́rin nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Aston Villa òun náà pàdánù sọ́wọ́ ikọ̀ Borussia Mönchengladbach nígbà tí Liverpool ta àmì ayò òdòdó pẹ̀lú ikọ̀ ti Como nígbà tí Tottenham Hotspur náà ta àmì ayò méjì-méjì pẹ̀lú ikọ̀ ti Hoffenheim. Sáà tuntun ìdíje ti líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè ti England òun ni yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 21 oṣù yìí tí ṣe ọjọ́ Jímọ̀ nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó gba ife ẹ̀yẹ níta sáà tó kọjá ikọ̀ Arsenal yóò mọ̀ gbàlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ṣèṣe pé gèdè fi gbọ̀rọ̀ jẹ kà wá sínú ìdíje ọ̀hún ìyẹn ikọ̀ ti Coventry City. Ǹjẹ́ ibi la ó rí mọ lórí ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní láti lè ṣe rédíò àdàbà ife 88.9 tá a fi kalẹ̀ sílùú Laramọ̀kẹ́yìn tá a ti ń gbóhùn Ṣátẹ́gùn Sunday Àjíbóyè lólòtú ìròyìn Fọlájìn Oyè Táyọ̀ ló mú wá sí ti gbọ̀yìn iṣẹ́ wa ò nídìí ṣe láti Èdùmarè ó dàrọ̀.

0: Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now now. Pay small small.
1: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Lo data rẹ pe awọn igbese wọnyi loni ki o le lo data rẹ lalope ikede iwa lati odo egbe awọn aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro

0: bá ṣe wá òní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ àlá wa di òótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Aunty, you are enjoying only you peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
5: Jesty Fizz? I never leave home without it.
6: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. This must go.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safe Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Lo data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládani tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: Ah, auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
1: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
2: Correct. Jesse fees, na the new natural kankwe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside one cup of water, mix am, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees, now from the house of Jesteed. If body not changa after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Jesse fees.
3: Jẹun wọ́nà láti dáàbò bo àmúlò data rẹ̀. Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Alakẹ, ibo lo n yara lọ báyìí lowurọ yìí. Ọrẹ, o ní lọjọ gbígba abẹrẹ àjẹsára nílé ìwòsàn abẹlé wa. Mo mú ọmọ mi lọ gba abẹrẹ àjẹsára rẹ kó oorun tó yọ. Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹrẹ àjẹsára ni? Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹrẹ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ ọ̀fẹ́ àti diphtheria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn wọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹrẹ àjẹsára tó kàn fún ọmọ mi.
5: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko. Ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó S Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o máa àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera Bẹ́lí tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
6: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
7: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
6: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
8: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
6: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
8: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
6: Oúnkọ ṣoṣo ló lè jẹ́?
8: Mamadol ni.
6: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
11: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
12: Uncle, it's the new VitaFoam pillow top range.
11: Pillow top? You mean the pillow is part of the mattress?
12: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
11: Yeah, if they carry this mattress to my village, no one will wake up again, no?
13: Experience elevated comfort with VitaFoam's pillow top range featuring VitaLux and VitaHelix. Thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.

0: ẹgbọ́ àṣẹ yìí o.
1: Ó yẹ sọ.
0: Gbogbo ẹni lẹ sàmì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àṣàṣì ayé lórí ẹ.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó bìnrin o. Mo sọ tẹ́lẹ̀.
1: Yẹ sọ.
0: Bí olúwa ti bẹ tẹ̀mí ẹ wọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀kan ni kò sàmì. Àṣẹ olúwa rẹ.
1: Ó yẹ sọ.
0: Àṣàṣì gbinẹ lórí ẹ. Àbìlù ayé.
1: Orúkọ Jésù.
0: Lórí rẹ.
1: Orúkọ Jésù.
0: Kó gbinẹ dà. Ẹgbọ́ tí wọ́n ní sọ.
1: Kábíyèsí o.
0: Mi ò mọ ogun tó forí ko.
1: Jésù.
0: Ogun tí ìṣe tiẹ̀.
1: Yẹ́sọ̀.
0: Ìwọ kọ́ ná gbèrú ẹ̀ fún.
1: Rárá o.
0: Ṣe ló forí ko.
1: Yẹ́sọ̀.
0: Ẹ sọ.
1: Sọ.
0: Wọ́n bá jọ sàmì.
1: Orúkọ Jésù.
0: Ogun yẹn gbinẹ o. Mo sọ tẹ́lẹ̀.
1: Oh yes.
0: Ogun tó forí ko.
1: Jésù.
0: Tó fi ń daṣẹ́ rúmọ̀ ẹ lọ́wọ́.
1: Jésù.
0: Ogun yẹn gbinẹ o. Òmìnira tá a yàn ti yọ.
1: Ayérayé o.
0: Tó tilẹ̀kùn ẹnubodè mọ́.
1: Kábíyèsí o.
0: Tí àánú ò fi wọlé bọ̀.
1: Orúkọ Jésù.
0: Láti Jánúárì wa.
1: Orúkọ Jésù.
0: Òmìnira yẹn ṣubú o. Òmìnira yẹn ṣubú o. Òmìnira yẹn ṣubú o. Gbogbo òmìnira.
1: Jésù.
0: Ẹnubodè.
1: Ayérayé
0: o. Òmìnira.
1: Òmìnira.
0: Ẹnubodè.
1: Ẹnubodè.
0: Tí ò jẹ́ àánú wọlé wa.
1: Tí ò jẹ́ àánú wọlé wa.
0: Ẹṣubú o. Ẹṣubú o. Kígbe àmì lórúkọ Jésù òmìnira yẹn ṣubú o. Ó yẹ ká ṣubú o. Mo ní ká ṣubú o. Mo ní ká ṣubú o. Mo ní ká ṣubú o. Mo ní ká ṣubú o. Òmìnira tí ò di ọ́rá yẹ gbé.
1: Ayérayé o.
0: Akọni ọkùnrin ilé yín.
1: Bẹ́ẹ̀ni o.
0: Akọni obìnrin ilé yín.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tí ò di ọdẹ́rù ayé gbé.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó ṣubú o. Ó yẹ kó ṣubú o. Ẹ kígbe tẹ̀lé mi.
1: Ó yẹ sọ.
0: Sọ pé ilẹ̀kùn ti ṣí.
2: Ilẹ̀kùn ti ṣí o.
0: Ẹ̀yin ọ̀tá alágbára wo.
2: Ẹ̀yin ọ̀tá alágbára wo.
0: Lẹ́wọ̀ lẹ́nu ọ̀nà.
2: Lẹ́wọ̀ lẹ́nu ọ̀nà.
0: Tẹ́ ẹ̀ jẹ́ àánú wọlé wá.
2: Tẹ́ ẹ̀ jẹ́ àánú wọlé wá.
0: Láti Jánúárì wá.
2: Láti Jánúárì wá.
0: Ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa.
2: Ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa.
0: Ẹ ṣubú o.
2: Ẹ ṣubú o.
0: Sọ ti ṣe tá a ti gbàdúrà
2: yẹn. Yes sir.
0: Ẹ máa ké. Sọ pé ilẹ̀kùn ti ṣí.
2: Ilẹ̀kùn ti ṣí.
0: Sọ pé mo gbàgbọ́.
2: Mo gbàgbọ́.
0: Ilẹ̀kùn ti ṣí.
2: Ilẹ̀kùn ti ṣí o.
0: Ẹ̀yin ọ̀tá ẹnu ọ̀nà.
2: Ẹ̀yin ọ̀tá ẹnu ọ̀nà.
0: Tẹ́ ẹ jẹ́ àánú wọlé wá.
2: Tẹ́ ẹ jẹ́ àánú wọlé wá.
0: Ẹ ṣubú o.
2: Ẹ ṣubú o.
0: Ó yẹ dúró. Fóni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo fẹ́ kó rí nǹkan mú ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọdún yìí ò tí ì lọ sà.
1: Rárá o.
0: O gbúdọ̀ rí nǹkan mú.
1: Yes sir.
0: Ọdún yìí yéé lọ.
1: Rárá o.
0: Ẹ wọ ọmọkùnrin yẹn.
1: Kábíyèsí o.
0: Kò gbà wípé.
1: Ẹ o.
0: Àánú sì lè fọ̀n.
1: Àtọ̀.
0: Nítorí pé ó jẹ́ odi.
1: Ó yẹ sà.
0: Ló ṣe gbọ́ ẹ̀rí rẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Èmi ní ń bá a sọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Odi lásánlàsàn.
1: Yes
0: sir.
1: Kábíyèsí o.
0: Tó bá lè rí àánú gbà. Tí odi di landlord. Abẹ bíríìjì Sango.
1: Yes sir.
0: Ni odi yẹn máa ń wà.
1: Àdániwáyé o.
0: Àwọn tó bá ń gbọ́.
1: Oh yes sir.
0: Wọ́n á mọ ẹni tí mò ń sọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Odi ni. Abẹ bíríìjì Sango.
1: Ọlọ́run Ọlájídé o.
0: Ẹ ti ṣàkíyèsí pé.
1: Yes sir.
0: Ẹ̀rí ń bẹ̀ mọ́.
1: Ẹ o.
0: Láti bí oṣù kan ọ̀sẹ̀ méjì báyìí.
1: Jọ́ọ̀ṣù.
0: Láti bí ọ̀sẹ̀ méjì báyìí.
1: Jọ́ọ̀ṣù.
0: Ni o ti lọ bẹ̀ mọ́. Ó máa ń wá ibẹ̀ yẹn.
1: Kábíyèsí o.
0: Ó di ni o.
1: Ó yẹ sà.
0: Ó máa ń wá ibẹ̀ yẹn.
1: Kábíyèsí o.
0: Bí àánú bá fọ̀ ń fún.
1: Jọ́ọ̀ṣù.
0: Ta ló sànmi.
1: Orúkọ Jésù.
0: Àánú jáde sí o. Báyìí lolúwo wí o.
1: Ó yẹ sà.
0: Bí ogun ẹnu bodè.
1: Ẹ o.
0: Tó bá ṣẹ́ fún odi.
1: Ó yẹ sà.
0: Ìwọ tó lẹ́nu.
1: Kábíyèsí o.
0: Kí ló dé tí ogun ò ṣẹ́ fún?
1: Jọ́ọ̀ṣù.
0: Ẹ sà.
1: Yẹ sà.
0: Ogun ẹnu bodè.
1: Ẹ o.
0: Ó ṣẹ́ fún odi.
1: Ó yẹ sà.
0: Kí ló dé tí ò ṣẹ́ fún ìwọ?
1: Jọ́ọ̀ṣù.
0: Ìwọ tó lè pariwo.
1: Ẹ o.
0: Ṣé o lè kígbe báyìí?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ máa ké.
1: Kábíyèsí o.
0: Sọ pé mo lè sọ̀rọ̀.
2: Mo lè sọ̀rọ̀.
0: Àgàdá bá ní ọmọ tata.
1: Jọ́ọ̀ṣù.
0: Ẹ̀kẹ́ sọ pé mo lè sọ̀rọ̀.
2: Mo lè sọ̀rọ̀.
0: Ẹ̀yin ogun ẹnu bodè.
2: Ẹ̀yin ogun ẹnu bodè.
0: Ẹ ṣe fún mi lẹ́nu.
2: Ẹ ṣe fún mi lẹ́nu.
0: Olóore wọlé wá.
2: Olóore wọlé wá.
3: ẹgbọ́ ti bíbélì sọ ni.
1: Ẹgbọ́sọ.
3: Aha Jericho mọ gẹ́gẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
3: Ẹnìkan ni o le wọlé.
1: Àtọ̀.
3: Ẹnìkan ni o le jáde.
1: Rárá o.
3: Radabanu anasi.
1: Gọ́ọ̀sọ.
3: Ekede bili aja.
1: Gọ́ọ̀sọ.
3: Mo sọ tẹ́lẹ̀.
1: Gọ́ọ̀sọ.
3: Ogun ẹnu bọ́dẹ.
1: Orúkọ Jésù.
3: Tí òjò ni òré wọlé.
1: Orúkọ Jésù.
3: O yẹ kó sẹ́ fún ọ. Mo ní kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Ogun ẹnu bọ́dẹ.
1: Orúkọ Jésù.
3: Tí o jáde èrè o lọ.
1: Àdániwáyé
3: o. Ogun ẹnu bọ́dẹ.
1: Orúkọ Jésù.
3: Tó lórí òfin dé.
1: Ọlọ́run Alájídé o.
3: Ogun ẹnu bọ́dẹ.
1: Orúkọ Jésù.
3: Tó fi kọjá ojú kan.
1: Ọlọ́run Àràmọ́lẹ́kùn.
3: Láti January. Báyìí lọ ní wa wí. Kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Kó sẹ́. Ẹ kí gbé tẹ̀lé mi. Ẹyin ọ̀tẹ́ inú bọ́dẹ. Ẹgbẹ́ yìí dẹ̀.
4: Ẹgbẹ́ yìí dẹ̀.
3: Ọ̀tẹ́ inú bọ́dẹ.
4: Ọ̀tẹ́ inú bọ́dẹ.
3: Ẹgbẹ́ yìí dẹ̀.
4: Ẹgbẹ́ yìí dẹ̀.
3: Kíni bíbélì sọ?
1: Ó yẹ sọ.
3: O ní torí wípé. Ilẹ̀kùn ńlá.
1: Bẹ́ẹ̀ni sọ.
3: Àìtàsé.
1: Ó yẹ sọ.
3: Ó ṣí sílẹ̀ fún mi.
1: Kábíyèsí.
3: Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀.
1: Ó yẹ sọ.
3: Ní ọ̀tá tí ń bẹ. Ilẹ̀kùn.
1: Bẹ́ẹ̀ni sọ.
3: Ńlá àtàsé.
1: Jọ́ọ̀sì.
3: Ó ṣí.
1: Bẹ́ẹ̀ni o.
3: Gbogbo àdúrà tó ń gbà kiri.
1: Ó yẹ sọ.
3: Ilẹ̀kùn ti ṣí. Ogun ẹnu bọ́dẹ. Ní kò tí ì ṣe. Daniel kígbe. Ọjọ́ yẹn la gbọ́ ibi ẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
3: Ṣùgbọ́n. Ogun ẹnu bọ́dẹ ò ṣe.
1: Rárá o.
3: Balógun Pasia. Ó dángẹ́lì dúró lọ́nà.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
3: Kò jẹ́ ó dọ̀dọ̀ rẹ̀.
1: Oh yes.
3: Fún 21 days. Ẹ̀yin wo. Lẹ fẹ́ borí ogun ẹnu bọ́dẹ. Ẹ bá kígbe tẹ̀lé mi.
1: Ọ̀tẹ́
3: ẹnu bọ́dẹ. Ilé bàbá mi. Ẹ ṣubú. Ẹ jólóore mi ó kọjá. Àgádá bàlíà.
1: Kábíyèsí o.
3: Sọ pé ọdún yìí ó ti lọ.
1: Àbúrò yóò ti lọ.
3: Ọ̀tẹ́ ẹnu bọ́dẹ.
1: Ọ̀tẹ́ ẹnu bọ́dẹ.
3: Ẹ kú ọ lójú àná.
1: Ẹ kú ọ lójú àná.
3: Ẹ jólóore ó wọlé.
1: Ẹ jólóore ó wọlé.
3: Ọ̀tẹ́ ẹnu bọ́dẹ.
1: Ọ̀tẹ́ ẹnu bọ́dẹ.
3: Ẹ kú rẹ̀ lọ́nà.
1: Ẹ kú rẹ̀ lọ́nà.
3: Ẹ gbá yìí dà. Ẹ gbá yìí ẹgbẹ́ tó ní wa wí.
1: Kábíyèsí o.
3: Ogun ẹnu bọ́dẹ.
1: Jọ́ọ̀sù.
3: Tí ò jẹ́ kẹ́rì rẹ̀ wọlé.
1: Jọ́ọ̀sù.
3: Ó yẹ kó ṣiṣẹ́ báyìí.
1: Bẹ́ẹ̀ ni.
3: Mẹ́jẹ tẹ́.
1: Yẹ sọ.
3: Torí pé.
1: Bẹ́ẹ̀ni o.
3: Ogun ẹnu bọ́dẹ.
1: Ó yẹ sọ.
3: Kò sẹ́.
1: Rárá o.
3: Fún Dáfírì.
1: Bọ́ọ̀lù sọ.
3: Ẹ sà.
1: Sà.
3: Wọ́n dúró de Jésù.
1: Ó yẹ.
3: Ní ẹnu ọ̀nà.
1: Bẹ́ẹ̀ni o.
3: Ní ẹnu bọ́dẹ.
1: Bẹ́ẹ̀ni o.
3: Wọ́n dúró de.
1: Ó yẹ sọ.
3: Nígbà tó fẹ́ kọjá.
1: Ẹ o.
3: Wọ́n bí.
1: Sà.
3: Àti ìbẹ̀rẹ̀ ayé.
1: Ẹ o.
3: Ní òmìnira ẹnu bọ́dẹ.
1: Kábíyèsí o.
3: Ilé Dáfírì.
1: Jésù.
3: Wọ́n ti wà lójú ọ̀nà.
1: Ó yẹ sà.
3: Nígbà tí.
1: Ẹ o.
3: Jésù.
1: Yẹ sà.
3: Tó kú.
1: Kábíyèsí o.
3: Ẹ.
1: Sà.
3: Tí a sí.
1: Ẹ o.
3: Kó tó jí dìde.
1: Ó yẹ.
3: Láàrin ọjọ́ mẹ́ta yìí.
1: Jésù.
3: Ogun àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni o.
3: Ti Jésù.
1: Yẹ sà.
3: Tó kọ́kọ́ lọ sẹ́.
1: Ẹ o.
3: Òun ló kọjá lọ.
1: Ó yẹ.
3: Sí ẹnu bọ́dẹ. Ilé Dáfírì.
1: Bẹ́ẹ̀ni o.
3: Nígbà ò dé bẹ̀.
1: Yẹ sà.
3: Ó ṣẹ́ ogun ẹnu bọ́dẹ. Ẹ o. Ó lo ti wigbe.
1: Bẹ́ẹ̀ni o.
3: Ó gbé ikú mi ní ìṣẹ́gun.
1: Ìṣẹ́gun.
3: Ó ní ikú oró rẹ̀ dẹ̀.
1: Ó yà.
3: Ìṣàùkú.
1: Ẹ o.
3: Ìṣẹ́gun rẹ̀ dẹ̀.
1: Ìṣẹ́gun rẹ̀ dà.
3: Ìyẹn jẹ́ ogun àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni sọ.
3: Tí bàbá mi lọ ṣẹ́.
1: Àdáríwáyé o.
3: Nígbà tó wọlé.
1: Jọ́ọ̀sù.
3: Ó lọ ṣe ogun kejì.
1: Bẹ́ẹ̀ni o.
3: Ogun ẹnu bọ́dẹ.
1: Káyayayaya.
3: Ilé Dáfírì.
1: Ó yẹ
3: sọ. Ẹbí orí yín sọ́kè. Ẹyin ẹnu ọ̀dọ̀.
1: Ó yẹ sọ.
3: Kí ẹjú bàgbé sọ́kè. Ẹyin lẹ̀kọ́ ayé la yọ. Kí ọba ogo.
1: Ó yẹ sọ.
3: Kí o wọlé wá. Òmìnira tún sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
3: Òmìnira wí pé. Tari ọba ogo.
1: Tari ọba
3: ti won ba le bere ibere lowo jesu ti won fe jo koja
1: tade oba ogo na
3: e melo melo ni won ton ba le de jesu melo melo ni won idawo re yi
1: yes sir
3: fun ogo olorun
1: be ni o
3: idawo to la koja
1: oh yes sir
3: fun ogo olorun
1: be ni o
3: ata to dide si o
1: oh yes sir
3: fun ogo ni
1: be ni o
3: ton ba jo sami
1: jesu
3: ibi jesu
1: oruko jesu
3: omo ebori ota
1: Amen.
3: Bi Jesu ba bori ota.
1: Oh yes sir.
3: Enu bode.
1: Oh.
3: Ati ojo ibi re.
1: Oh yes sir.
3: Lo tin segun ota.
1: Yes sir.
3: Abi. Si bo je re.
1: Oh yes sir.
3: Sibe.
1: Oh.
3: Gbogbo awon ti won bi.
1: Be ni o.
3: Abi omo elomi.
1: Yes sir.
3: So sister to da.
1: Oh.
3: Sibi to da.
1: Be ni o.
3: Esa.
1: Sir.
3: Won ni kan lo pa won yen.
1: Oh.
3: Eni ta wa bi.
1: Oh yes sir.
3: Si bo je re. Na ni kan lo pa. Won wa gbe kiri.
1: Oh.
3: Won gbe saki.
1: Yes.
3: Ma je te.
1: Kabesi.
3: Bi baba mi ba segun.
1: Oh yes sir.
3: Ota ojo ibi.
1: Adan waye.
3: Gbogbo eyi te sami.
1: Oruko Jesu.
3: Ota ojo ibi re.
1: Oruko Jesu.
3: Ti aye re fi daru.
1: Oruko Jesu.
3: Oya asegun e fun ele.
1: Oh!
3: Ibi Jesu.
1: Oh yes sir.
3: O segun e fun ele. Majete.
1: Yes sir.
3: Enika. Ko de ba segun.
1: Kabesi.
3: Ota ni ubode.
1: Oh yes sir.
3: Jesu loruko.
1: Jesu ni o.
3: Maranda liba.
1: Oh!
3: Kanio.
1: Oh yes sir.
3: Jesus.
1: Jesus.
3: Jesus.
1: Jesus.
3: Jesus.
1: Jesus.
3: E ba segun anybody.
1: E ba segun anybody.
3: Jesus.
1: Jesus.
3: Jesus.
1: Jesus.
3: Jesus. E segun atenu body.
1: E segun atenu body.
3: Ilewa.
1: Ilewa o.
3: O ye kin ti koja bi.
1: O ye kin ti koja bi sir.
3: Abi o ye ko ti koja bi.
1: Oh yeah.
3: So gbe sin ayo mi.
1: Always you.
3: O ye ko ti koja bi.
1: O ye ko ti koja bi.
3: Bus stop wo lo wa yi.
1: Bus stop wo lo duro si yi.
3: Bus stop wo lo wa yi. Ibi se bus stop re.
1: Dide
3: le. Jade.
1: Jade o.
3: Yes sir.
1: Oh yes sir.
3: Oni dide.
1: Dide o.
3: So imole.
1: Beni sir.
3: Nitori imole re ni.
1: Oh.
3: Eyin wo le wa mi.
1: Yes.
3: Bon ba jo sami.
1: Oruko Jesu.
3: Ota enu ona.
1: Oruko Jesu.
3: Oh.
1: Kabiyesi.
3: Oye ko subu. Baba mi wi gbe. Oni tani omo ogo yi.
1: Yes sir.
3: Oni Oluwa ti o le.
1: Beni o.
3: Toni agbara.
1: Eh o.
3: Omiran lero pe
1: yes sir
3: sere sere ni
1: ya ya ya ya ya ya
3: ko mo tun down o tun so le keji ani ta ni obo ogo
1: ogo yi
3: yes sir nigba ti jesu ba le so
1: oh yes sir
3: esma
1: sir
3: agbara re
1: beni o
3: o wonu isanku
1: oh yes
3: o gba gbokoro lowo iku
1: beni o
3: o pa iku lenu mo
1: oh yes sir
3: o gbe ku mi ni isanku
1: isanku
3: ta lo wa so pe
1: kabiyesi
3: o ni pari onu yi
1: yes
3: ta ni fi ku yo elenu
1: yes
3: ta lo fi ku treti Amini ko se iku wole won ta lo so pe o bere odun
1: yes
3: ta lo lo ni pari e
1: kabiyesi olorun
3: baba mi
1: yes
3: o gba kokoro lowo iku
1: oh yes sir
3: o gbe ku mi ni
1: isegun
3: iku oro re da
1: beni o
3: isaoku isegun re da
1: beni o
3: ati segun iku
1: oh yes sir
3: ati segun isaoku
1: beni o
3: ati gba kokoro
1: oh yes
3: lowo isaoku
1: yes
3: amini ko se eni ni ko wo isaoku
1: oruko jesu
3: ni opin odun yi
1: oruko jesu
3: omo re ma lo be mo kodo
1: yes lord
3: ase oluwa ni o tambaji o gbagbo e ogun enu bode
1: oruko jesu
3: to fe gbe mi e lope odun
1: oruko jesu
3: ota enu bode
1: oruko jesu
3: to nta je ti emi e lope odun yi
1: beni o
3: sami to le
1: oh yes sir
3: o ye ko subu mo ni ko subu
1: Yes lord.
3: And the tune.
1: Benio.
3: That kon yo le salai subu.
1: Rarao.
3: Ni waju apoti e.
1: Oh yes sir.
3: Usa. Ko le salai subu.
1: Benio sir.
3: Ni waju apoti e.
1: Confirm.
3: Maradu naba.
1: Yes.
3: Amini ko se. Tan ba ji o sami.
1: Oruko Jesu.
3: Eni ni ko dola. Eni duro ti o.
1: Oruko Jesu.
3: Ti o je o koja.
1: Adan waye o.
3: Eni o je ko lore wole.
1: Yes.
3: Eni ti o je orin pade olore.
1: Olorun si ori o.
3: Eni fomo ni ola.
1: Yes lord.
3: Ase ni mo re o. Bayi lo luwa wi.
1: Olorun la dide.
3: Oya kesubo. Ti ba ti ni Holy Ghost.
1: Yes sir.
3: E fun in fire to le. Holy Ghost. Holy Ghost.
1: Fire.
3: Holy Ghost.
1: Fire.
3: Holy Ghost.
1: Fire.
3: Holy Ghost.
1: Fire.
3: Holy Ghost.
1: Fire.
3: Holy Ghost.
1: Fire.
3: Sir.
1: Yes lord.
3: Otenubode.
5: Daniel.
3: Ina mwaleni.
5: Daniel, I'm just sure.
3: Daniel Kosa.
5: Hell.
3: And you were.
5: Oh, yes, sir.
3: Let's see, very income.
5: Hey, you
3: know. No, we are doing.
5: Hey, you know.
3: Matthew.
5: Yes.
3: Sandu Chiloni.
5: Oh, yes, sir.
3: Ostake.
5: Yes, sir.
3: Pastor Zayi.
5: Yes, sir.
3: Sandu Chiloni.
5: Oh, yes, sir.
3: Seke, you know.
5: Yeah, no.
3: Pastor Michael. Sandu Chiloni.
5: Yes, sir.
3: Protoko.
5: Yes, sir.
3: Sandu Chiloni. Pastor Solo.
5: Yeah.
3: Gbogbo ire.
5: Oh yes sir.
3: Toku ninu odun yi.
5: Oruko Jesu.
3: Oye gba. Sir.
5: Oh yes sir.
3: Ibi te ru tin ba mi.
5: Bẹni sir.
3: Ni odi.
5: Ewo.
3: Odi lo njoko.
5: Ti o le soro.
3: Odi ti o le soro. Nibi to tin toro.
5: Yes sir.
3: O atoro je egbe re.
5: Ewo.
3: Oni ba re egbe re.
5: Yes sir.
3: O fo mo lomu.
5: Ewo.
3: Omo ye wa nke.
5: Kabiyesi o.
3: Ki so mu lo mo fe mu.
5: Yes sir.
3: O nje gidi lo fe je.
5: Yes.
3: Iya re o lowo lowo.
5: Bẹni o.
3: Iya re.
5: Yes sir.
3: O wa nawo si odi. O se bayi bebebebe.
5: Ewo.
3: Bebebebe.
5: Yes sir.
3: Bo yo bere o fun ni sign.
5: Kabiyesi o.
3: Ebi npo mo un.
5: Yes.
3: Iyan ba wo owo owo e. Oni 1700.
5: Yes.
3: 1700
5: naira.
3: Ninu 17.
5: Yes sir.
3: Onibara.
5: Ewo.
3: O fun onibara egbe re.
5: Kabiyesi o.
3: Ni 15.
5: Jesus.
3: Se wole se. In to ku si olowo. Ko fun onibara ko fun eni eni te bi npa legbe.
5: Kabiyesi o.
3: Ko toju eni tin benu inira legbe.
5: Yes sir.
3: So le se. Onibara.
5: Yes sir.
3: O ba fun onibara egbe.
5: Ewo.
3: Ni 15.
5: 1500.
3: O ku 200 si lo.
5: 200.
3: Yes
5: sir.
3: Bo se fun lo nje niyan. Iyen lo ro nje fun.
5: Ewo.
3: Lẹ́yìn ẹ̀.
5: Yes sir.
3: Ẹnì kan wá dé.
5: Kábíyèsí o.
3: Olówó ni. Òun náà wá ṣètọ́rí àánú.
5: Yes sir.
3: Ó wá ń wá odi.
5: Ẹ o.
3: Ó ní wọ́n ní kí n lọ múnú odi dùn.
5: Ayérayé o.
3: Kí n lọ pa odi lẹ́rìn.
5: Ayérayé o.
3: Ee. Kó lọ pa odi lẹ́rìn.
5: Yes sir.
3: Àdìtú Ọlọ́run.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Má gbàgbé.
5: Yes sir.
3: Odi yẹn.
5: Ẹ o.
3: Òun náà pa ọmọ tí ò lè sọ̀rọ̀ lẹ́rìn.
5: Bẹ́ẹ̀ni sọ, bẹ́ẹ̀ni o.
3: Àbí bẹ́ẹ̀ kọ́.
5: Bẹ́ẹ̀ni sọ, bẹ́ẹ̀ni.
3: Ó tẹ ebi.
5: Ẹ o.
3: Ọmọ tí ò lè sọ̀rọ̀.
5: Ọmọ kékeré.
3: Àbó lè sọ̀rọ̀ ni.
5: Rárá o.
3: Ọmọ mọ̀mú.
5: Yes sir.
3: Kò lè sọ̀rọ̀ jáde.
5: Rárá o.
3: Ẹ ọmọ ó sì mọ̀mú.
5: Bẹ́ẹ̀ni sọ.
3: Ó dẹ̀ tẹ ebi rẹ̀.
5: Ó yẹ sọ.
3: Ó múnú ẹ̀ dùn.
5: Jésù.
3: Ẹ sà.
5: Sà.
3: Bàbá olówó wípé.
5: Ẹ̀hẹ̀.
3: Wọ́n ní kí n lọ tọ́jú olo odi.
5: Odi.
3: Ó dẹ̀ mú odi lọ.
5: Adániwáyé o.
3: Sì kan nínú ilé tó kọ́.
5: Jésù.
3: Ilé.
5: Ẹ o.
3: Tó wọ̀ ti 200 million.
5: Adániwáyé o.
3: Duplex.
5: Jésù.
3: 4-bedroom duplex.
5: Ayérayé o.
3: Ó ní ilé security.
5: Ẹ̀hẹ́.
3: Ó dẹ̀ mú débẹ̀.
5: Kábíyèsí o.
3: Ó fún odi.
5: Yes sir.
3: Oníbàárà.
5: Yes sir.
3: Ìyẹn ti ń sọ bẹ́ẹ̀ bíríjì sango.
5: Ẹ̀hẹ́.
3: Ọdún ti pẹ́ o. Ibi ilẹ̀ bá súba.
5: Ibẹ̀ ló máa sùn.
3: Ló máa sùn.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ó dẹ̀ fún ní kọ́kọ́rọ́.
5: Jésù.
3: Ó tún fún 2 million.
5: Hallelujah.
3: Láti pa odi lẹ́rìn.
5: Ẹ o.
3: Ó dí o mọ̀ pé.
5: Yes sir.
3: Òun ó di landlord.
5: Kábíyèsí o.
3: Kò mọ̀ pé òun ó di landlord.
5: Rárá o.
3: Àṣẹ bó ṣe ń tọrọ bàrà yẹn.
5: Yes sir.
3: Ó ń wá sí program wa.
5: Jésù.
3: Ní Mao.
5: Invest center.
3: Invest center.
5: Bẹ́ẹ̀ni sọ.
3: Nílùú Sango.
5: Ẹ o.
3: Ó ń wá sí program wa.
5: Oh yes sir.
3: Oníbàárà. Gbogbo òróró tán bá ní ká rà.
5: Yes sir.
3: Ó tún rà.
5: A rà.
3: Oníbàárà.
5: Kábíyèsí o.
3: Gbogbo ọ̀rẹ́ tán bá pè.
5: Ẹ o.
3: Ó tún dà.
5: Jésù.
3: Oníbàárà. Mi ò gbọ́ rí o. Ẹ sà.
5: Oh yes sir.
3: Hey.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ànúdé. Fún odi.
5: Hallelujah.
3: Odi di landlord.
5: Bẹ́ẹ̀ni o.
3: Ó tún di millionaire.
5: Bẹ́ẹ̀ni o.
3: 2 million naira. Ẹ̀rú bà mí.
5: Jésù.
3: Ìgbó kọ́kọ́ tẹ̀sí mẹ́sẹ̀jì.
5: Oh yes sir.
3: Sí fóònù mi.
5: Yes sir.
3: Mi ọ̀gbàgbọ́.
5: Kábíyèsí o.
3: Àfìgbà tó tó sẹ́ndí 200,000.
5: Jésù.
3: Ìdámẹ́wàá 2 million. Ẹ̀rú bà mí. Olúwa ní tí n bá ti dé Sango.
5: Ayérayé o.
3: Kí n pè jáde.
5: Oh yes sir.
3: Tí n bá ti rí.
5: Ẹ o.
3: Ìdámẹ́wàá ló san o.
5: Bẹ́ẹ̀ni o.
3: Olúwa wípé.
5: Yes sir.
3: Kí n dá padà fún.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ní ìlọ́po mẹ́ta.
5: Àbìtú ńlá ni o.
3: Ẹgbọ́n tolúwo wí. Orí òjijì.
5: Yes sir.
3: Tó kù ní òpin ọdún yìí.
5: Orúkọ Jésù.
3: Ẹ̀yin wo lẹ sàn mí.
5: Orúkọ Jésù.
3: Ó yẹ kó jálù ẹ̀. Ẹ sà.
5: Ó yẹ sà.
3: Òjijì ni olúwa sí mi ní ojú.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Mo wá rí.
5: Ó yẹ sà.
3: Ọ̀pọ̀lọpọ̀ ń gbé inú òsì.
5: Ayérayé Ọlọ́run.
3: Ẹ sà.
5: Kábíyèsí o.
3: Ayé inú òsì. Ayé ìbànújẹ́ ni.
5: Ayé ìbànújẹ́ ni sà.
3: Ó yẹ jáde inú òsì.
5: Àmì Jésù.
3: Jáde inú òsì.
5: Àmì Jésù.
3: Jáde inú òsì.
5: Àmì Jésù.
3: Ọ̀gá.
5: Kábíyèsí o.
3: Òsì yìí pọ̀.
5: Ó pọ̀.
3: kanna kete katori mi.
5: Abiyesi Olorun o.
3: Esa.
5: Oh yes sir.
3: Kama woju awon loju katori. Awon yen ge.
5: Oh yes sir.
3: Nigba billing ti poju.
5: Be ni sir, be ni o.
3: Won ni gbe call mo.
5: Block layan ni sir.
3: Won fi esi blacklist.
5: Abiyesi Olorun.
3: To ba npe won.
5: Oh yes sir.
3: Line bi si ni o mo so.
5: Be ni o, be ni o.
3: Oga.
5: Abiyesi.
3: Oro e ti sun won. Mo gbe won Oluwa Jehova.
5: Dali wa yo Olorun.
3: Anu oju ojo fe fara. Sugbe.
5: Oh yes sir.
3: Ese ki dede se.
5: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
3: Ti o ba nidi.
5: Kábíyèsí Ọlọ́run o.
3: Ọ̀gá.
5: Oh yes sir.
3: O le lọ chọọchì lénìí.
5: Ẹ o.
3: Kí wọ́n gbàdúrà fún ẹ.
5: Ẹ o.
3: Kálí o sì jáde láyé.
5: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
3: To tún lọ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ.
5: Oh yes sir.
3: Torí mo máa sọ fún yàn.
5: Kábíyèsí Ọlọ́run o.
3: Àdúrà kọ́.
5: Ẹ o.
3: Ló máa tán òsì.
5: Rárá o.
3: Wọ́n gbàdúrà fún ẹ.
5: Bẹ́ẹ̀ni sà.
3: Kí ègún parẹ́.
5: Bẹ́ẹ̀.
3: Tí ègún bá ṣẹ́.
5: Oh yes sir.
3: Tí ògún ṣẹ́.
5: Kábíyèsí o.
3: Bẹ́ẹ̀ni sà.
5: Oh yes sir.
3: Iṣẹ́ rẹ.
5: Adániwáyọ̀.
3: Òun ló máa tán òsì.
5: Òun ló máa tán o.
3: Iṣẹ́ rẹ.
5: Iṣẹ́ tó máa ṣe.
3: Òun ló máa pa òsì lẹ́nu mọ́.
5: Òun ló máa mú ìyàtọ̀.
3: Ọ̀gá.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ó ní èmi yóò bù sí iṣẹ́ ọwọ́ wọn.
5: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹyin
5: o. Kábíyèsí o.
3: Àwa fẹ́ mú òsì tán láyé ẹ. Mo gbọ́ nǹkan.
5: Adániwáyọ̀.
3: Olúwa ní.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ní aago mẹ́ta.
5: Aago mẹ́ta.
3: Ọ̀sán gẹ̀rí gẹ̀rí.
5: Ọ̀sán ni o.
3: Ní Mau Event Center.
5: Ní Mau Event Center.
3: Wá nínú aṣọ rẹ tó ti di àlòkù.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Aṣọ tó ti dàbí àkísà.
5: Ẹ o.
3: Gbọ́ dáadáa
5: o. Ó jẹ́ gbọ́ o.
3: Èsè tuntun o.
5: Ẹ lọ́wọ́ kì í ṣaṣà múrọ̀dé o.
3: Nínú aṣọ rẹ.
5: Bẹ́ẹ̀ni sà.
3: Tó ti bàjẹ́.
5: Tó ti bàjẹ́.
3: Tó ti fẹ́ dàbí àkísà.
5: Ẹ o.
3: Ọ̀gá.
5: Ó yẹ sà.
3: Mu dání.
5: Kábíyèsí Ọlọ́run o.
3: Ẹ sà.
5: Ó yẹ sà. Adániwáyọ̀.
3: A fẹ́ lé ogun ìpọ́njú jáde.
5: Kábíyèsí o.
3: Màmá. Báyìí lolúwa wí.
5: Adániwáyọ̀ Ọlọ́run o.
3: Ogun.
5: Yẹ́sù.
3: Arúgbó ogun alákísà.
5: Yẹ́sù.
3: Arúgbó ogun alákísà.
5: Adániwáyọ̀.
3: Èní ni kò dọ̀lẹ́.
5: Orúkọ Jésù.
3: Ó yẹ kó bàjẹ́ lára rẹ̀.
5: Bámi Jésù.
3: Arúgbó ogun alákísà.
5: Ayérayé Ọlọ́run o.
3: Ó yẹ kó lanà dànù.
5: Bámi Jésù.
3: Arúgbó ogun alákísà.
5: Abíyèsí Ọlọ́run.
3: Ó yẹ kó lanà dànù.
5: Bámi Jésù.
3: Ní Mau Event Center.
5: Mau Event Center ni o.
3: Lago mẹ́ta ọ̀sán.
5: Mẹ́ta ọ̀sán Monday yìí ni o.
3: Ọjọ́ Monday yìí ni o.
5: Monday tó ń bọ̀ yìí ni o.
3: Ó ṣe wá jẹ́ Monday.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ìyá lẹ́kẹ̀rẹ̀.
5: Jọjọ ajẹ́. Ayérayé Ọlọ́run o.
3: Gbogbo ẹ̀yẹ.
5: Yẹ́sà.
3: Tètè lé.
5: Ó jẹ́ tètè máa bọ̀.
3: Má ti wà nínú hall yìí.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Láti fi 12.
5: Láti 12 o'clock.
3: Màá ma ṣe counseling.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Títí wọ 3.
5: Ayérayé o.
3: Láti 3.
5: Láti 3 o'clock.
3: Láti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́.
5: Ìpàdé máa bẹ̀rẹ̀ lórí pẹrẹwu.
3: Àkísà yẹn.
5: Kábíyèsí Ọlọ́run o.
3: Ó ní tí mo fẹ́ bọ́ ṣe sí.
5: Yẹ́sà.
3: Èmi ó wà bọ́ parí iṣẹ́ wòlíì.
5: Adániwáyọ̀.
3: Tí mo parí rẹ̀ sí.
5: Oh yes sir.
3: Ó mú lọ lé.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ó lọ fi gbàdúrà.
5: Yẹ́sà.
3: Wàá wá fi aṣọ yẹn. Wàá fi ṣe ìlú lẹ̀.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ọmọ tó ń pè ní mopistic.
5: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà.
3: Ó ní wàá lọ fi nu ilẹ̀.
5: Yẹ́sà.
3: Bí ilé rẹ̀ ṣe fẹ̀ tó.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Aṣọ yẹn ló fi nu gbogbo ẹ̀.
5: Aṣọ yẹn ló máa fi nu.
3: Ẹ lé arúgbó ogun alákísà.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Ẹ lè jáde nínú ilé mi.
5: Yẹ́sà.
3: Wọn jẹ́ kó n tuntun wọlé.
5: Ẹ o.
3: Wọ́n tún ba ti bẹ̀ jẹ́.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Wòlíì la fi àṣírí fún.
5: Ó yẹ sà kọfà.
3: Fún ìtúsílẹ̀ àwọn ènìyàn.
5: Kọfà.
3: Ibi tí o bá ti sí ìran wòlíì.
5: Bẹ́ẹ̀ni sà.
3: Àwọn ènìyàn máa ṣègbè níbẹ̀.
5: Wọ́n máa ṣègbè rẹ̀.
3: Olúwa rán mi sí o.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Àkísà.
5: Ẹ o.
3: Ni kò bá mú wá.
5: Kábíyèsí o.
3: Nínú ilé rẹ.
5: Nínú ilé rẹ.
3: Tá a bá parí iṣẹ́.
5: Ó yẹ sà.
3: Ó ní iṣẹ́ tó Olúwa ní ń dà sí.
5: Adániwáyọ̀ Ọlọ́run.
3: Tí mo bá ti dà sí yẹn sí lára.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Màá máa ti iṣẹ́ yẹn bọnú ẹ̀. A ti parí ẹ̀. Màá gba aṣọ yẹn lọ́wọ́ ẹ̀.
5: Yẹ́sà.
3: A máa rí bọnú.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Òróró ìdìdí yẹn.
5: Yẹ́sà.
3: Iṣẹ́ ìdìdí yẹn.
5: Ẹ̀ o.
3: Kì í ṣòróró lásán
5: o. Rárá o.
3: Iṣẹ́ ti parí sínú ẹ̀. Kí n bá ti rí bọnú ẹ̀.
5: Ọlọ́run má jẹ̀ mọ́.
3: Màá dẹ padà fún ẹ.
5: Adániwáyọ̀.
3: Ó lọ fi nu lè lé.
5: Kábíyèsí Ọlọ́run.
3: Àwọn arúgbó ogun.
5: Yẹ́sà.
3: Tó bá ìyá rẹ kanlẹ̀.
5: Yẹ́sà.
3: Tó fi jẹ gbèsè lọ́jọ́ alẹ́.
5: Orúkọ Jésù.
3: Ó yẹ kó gbiná.
5: Bámi Jésù. Kábíyèsí Ọlọ́run.
3: Monday
5: ni o.
3: Ó máa burú fún ẹ̀sìn.
5: Monday tó ń gbà ni o.
3: Tó ti gbọ́ mi yìí.
5: Bẹ́ẹ̀ni sà.
3: Dìde.
5: Ó jẹ́ di de kia.
3: Ibi o ba ka o mo. Baye ni bi se.
5: O ja ma bo.
3: Ma bo.
5: Ka bre so loro.
3: Eyan ara o mu ara.
5: O mu ara o.
3: O mu ara o.
5: O mu ara o.
3: Ojo Thursday.
5: Hallelujah.
3: Ago meje aro.
5: Thursday.
3: Ago meje aro.
5: Meje aro ni o.
3: Oluwa lo mi se pataki.
5: Ka bre so loro.
3: Mo fe ji se ayo fun e.
5: Atani wa yo se o.
3: Ago meje.
5: Meje aro.
3: Oluwa ni lo pin fun won.
5: Ka bre so se o.
3: Ofe ni ko fun won ni se woli yen o.
5: Hallelujah.
3: Ni lu o mu ara.
5: O mu ara.
3: Ojo Thursday.
5: Agide o.
3: Thursday
5: ni o.
3: Eyan ara ofa.
5: Ofa.
3: Ofa.
5: Gbogbo ofa.
3: Ojo Friday.
5: Hallelujah.
3: Ojo Friday.
5: Friday ni ti yo.
3: Ago meje aro.
5: Meje aro ni o.
3: Friday.
5: Ojo Friday.
3: Ago meje aro.
5: Ago meje aro ni o.
3: Friday.
5: Friday.
3: Ofa.
5: Ofa.
3: So for Luwe ho.
5: So for Luwe ho.
3: Ninu OGS.
5: Ninu OGS ni o.
3: Ti o mu ara yen.
5: Bale sa.
3: O mu ara. Town City Hall.
5: O mu ara Town City Hall.
3: Town City Hall.
5: Bale sa.
3: Ti be ni ko ma bo.
5: Ojo ma bo.
3: Wari anu Olorun.
5: O mu ara Town City Hall ni o.
3: O ti mo bi ta ma nlo.
5: Bale sa be ni o.
3: O ma lagbara gan.
5: Ka bless Olorun.
3: O lo mi si o ni o.
5: Olorun Alajide o se o.
3: Didi Orun wi pe.

0: live it. My fault.
1: NDABA.
2: 88.9 Adabar.
3: Benny, Boribakun Alabela, pe. Bodubakun, Irunuela, Kesi. Oro ilera eni ki isohun ta dirimole la fi gbodo tele ni to mona baba ngana to pe yan mo si baba kere wa ohun abinibi yato seni to loko nitori ise idile wa ni mo fi mo ti fun tede wi atebo lati fi se itodu eda akoko ibere to ye ka ma bere ni pe ki lo nse mi gan ki lo to sokunfa ko to kan ona wo la gba se toju e nkan ototo o le ma se ni ka si ma ri apere to jora won le o fi gbodo loogun ete lati fi wo la palapa iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ́ pàtàkì àyẹ̀wò ká ṣàyẹ̀wò fún ni ká sì mọ̀nà àátọ̀ yàtọ̀ sí pé ká lè wí àtegbò ilẹ̀ ghana ká lo tilẹ̀ yorùbá ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá à ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn ọ̀pọ̀ pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojú kọ ńlá ń retí èrè ìgbéyàwó ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá ọdún mẹ́jọ ká máa retí èrè ìgbéyàwó lọ́pọ̀ ìgbà wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò sóhun tí ò lè fà á o ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 081-64-122-777 081-64-122-777 àdójúkọ Continental Guest House nílùú Àkúrẹ́ ni mo wà ẹbẹ̀rẹ̀ bàbá ń gánà bàbá kéré wà àìsàn ìbálòpọ̀ ń ṣe àkóbá púpọ̀ fọmọ ọkùnrin bẹ́ẹ̀ ló ń ṣe àkóbá fọmọbìnrin bí àìsàn ìbálòpọ̀ bá pẹ́ lára ọkùnrin o lè mú kó má lè ṣe déédéé pẹ̀lú olólùfẹ́ rẹ̀ o lè má ní agbára láti ṣètò ẹ̀ mọ́ o lè mú kí àtọ̀ lẹ tàbí kí àtọ̀ sàn bí ọ̀rọ̀ bá wá rí báyìí ewé àtegbò là á lò bọ́rọ̀ bá wá rí báyìí ewé àtegbò ń bẹ tí yóò mú gbogbo padà bọ̀ sípò tá ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bí àìsàn ìbálòpọ̀ yìí bá pẹ́ lára obìnrin o lè fa kí inú máa déédéé robìnrin kí nǹkan àlejò má ṣe déédéé tàbí kí àwọ̀ rẹ̀ ó máa change bóbìnrin bá wá ń ṣe àkíyèsí pé inú ń déédéé wú tó bá yá yóò sì tún lọ sílẹ̀ àbó ti di pé nǹkan yí kiri nísàlẹ̀ inú obìnrin tó lè fa ara títa àbí ara yíyún wípé o lè wọ́sápá abílẹ̀mí ó tún dọ̀la ó tún wọ́sápá bòmí béèyàn ò bá tì débi tó ń lọ kì í dúró o bàbá ń gánà bàbá kiri wà wà ládojúkọ Continental Guest House Àkúrẹ́ ẹ̀pẹ́ 081-64-122-777 081-64-122-777 bó bá ti di pé àyẹ ẹni já ká máa mí lókè nílẹ̀ kí nǹkan bọ́ sílẹ̀ káyẹ ni ó déédéé já pè ọ̀rọ̀ fi àmójútó ẹni bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ kẹ́dà dórí ìbùsùn ká ti sùn ó dẹ́kẹ́ ẹlòmíà wà lórí ìbùsùn wákàtí méjì wákàtí mẹ́ta kò tí ì ní rorun sùn bẹ́lòmíì bá sùn ó lè jí lóru ṣe ẹ̀yọ́ tó ẹ̀mẹrin ẹ̀ márùn-ún iṣan ara ló gbé ẹ̀jẹ̀ yí kara tí ò sì gbọdọ̀ ní ìṣòro kó má di pé ìbàdí ń faniso àìlérin ìbùsọ̀ kan sí kejì tá ò ti máa dáwọ́ tẹ̀bàdí iṣan ara bá ti wá ń ṣe àkóbá fúnni débi pé apá kan ẹsẹ̀ kan ṣe wọjọlọ tẹnu ti ń wọ́sẹ̀gbẹ́ tọ́rọ̀ ò fẹ́ máa já geere lẹ́nu mọ́ bàbá ń gánà bàbá kéré wà wà fún wa ní sẹpẹ́ ládojúkọ Continental Guest House Àkúrẹ́ ẹ̀ máa pe 081-64-122-777 ohun tí ń jẹ́ ọmọkùnrin lohun tó ń bẹ nísàlẹ̀ a kì í fọwọ́ yẹpẹrẹ mú ẹrù obìnrin tí wọ́n pé wọn kì í fẹ́ lé wọn kúrò nídìí ẹrù ẹ̀ ni o ló fi jẹ́ pé bí wọn ọkùnrin bá ti ń rí i pé láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ eré àyà rẹ ti bẹ̀rẹ̀ sí ní já pìpìpì ìwọ wá ṣe tán obìnrin rẹ ń pèsò ti tán nìyẹn tètè mójútọ́rọ̀ ara rẹ o ẹrù wọn ò ní dẹrù ẹlẹ́rù ewé àtegbò ń bẹ tí yóò fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù tara rẹ yóò sì dá ṣáká tí wọn náà lè tọkùnrin wa kọ̀dílẹ̀ lérí ìtìjú ni o kí nǹkan agbára ọmọkùnrin ó kéré jọjú orí rẹ lọ ó lọ́nà táwọn bàbá wa ń gbà mójútó

0: kọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kéré wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 08164122777.
0: Bàbá kéré wà wà pé mi débẹ̀.
2: Oh, number one radio. Adaba FM.
3: Adaba FM.
2: 88.9. Akure. Akure.
0: Hallelujah.
4: 15 years of grace, 15 years of glory. Ijo, Holy Land of Goshen Outreach International. Opposite, second gate of Calvary College. Ilekun, Oda Road, Akure.
5: Lufi tifeti bebi gbogbo eniyan pata sebe. Ajodun.
4: Odu karundin ni ogun. Idasile ijo, Holy Land of Goshen Outreach International. Come, celebrate with us at this glorious anniversary on the 23rd August 2026. Time, 10 a.m. at the church auditorium. Eti akwi akure ni, Oluwa njoba, Olanla ni o wole asho. Èyí tí ó bẹ̀rẹ̀ gbéra sọ lọ́jọ́ kẹta lé ní ogún oṣù kẹjọ ọdún tí a wà nù rẹ̀ yìí ọjọ́ Sunday on the 23rd August 2026 láago mẹ́wàá àárọ̀ 10 a.m. nínú ìjọ wa Holy Land of Goshen Outreach International. Àjọ̀dún kan ni a nà lọ tó dọ́lọ́mọ ìwọ náà wàá bá Jésù oníṣẹ́ ìyanu pàdé níbi àjọ̀dún ọdún karùndínlógún tọdún yìí. Màmá wa Prophetess Àjọ̀kẹ́ Fàlànà tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ ló ní Jésù ń retí rẹ o wá kájọ yọ ayọ̀ àjọ̀dún. Jésù lolúwa.
6: Àsẹ́kì ìse gbogbo tó bá ṣẹlẹ̀ sẹ́dá ní dúníyàn kan lógún ayé. Ipa eléyìí tí àfọwọ́fà ọmọ ẹ̀dá ń kó gan lọ́pọ̀ jù báwọn kan bá dé ṣe bí àwọn kan náà ni ó tu torí pé àdìtún ti yọ̀.
7: Àdúrà wa pa àjìmọ̀lá.
6: Ṣebí wọ́n lẹ́nu tó bá mọ̀nà báyìí là ń sá tẹ̀lé. Bẹ́ẹ̀ni ìyẹn gangan ni mo fi ròyìn àáfàá Yọrídé tí gbogbo èèyàn mọ̀ sí ọba Oro láti ìlú Ràgbìjì ṣùgbọ́n tí wọ́n kalẹ̀ kà sílùú Laramọ̀kínní ìpínlẹ̀ Ondo. Níbẹ̀ gan ni wọ́n ti ń bà ní bẹ́ẹ̀ lọ́hùn fún ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ayé àìrọ́mọgbẹ́jọ́ àìlákojọ́. Bẹ́ẹ̀ni wọ́n tún máa bá ni fìmọ̀ béèrè ohun èèyàn lò tó ń bá ìṣẹ̀dá ẹni mu lójú náà tí má bàa dààmú jìnà pẹ́ nínú ogun ayé tàbí eléyìí tó jẹ́ àfọwọ́fà gan. Àyọjúrànkọ́ iṣẹ́ tọ́lọ́ ọba mi gbé ní àáfàá Yọrídé ọba Oro lọ́wọ́ ni o. Ẹ wo àdírẹ́sì ò gbọdọ̀ pọ̀jù lẹ́tà lọ. Ẹ kàn sí àáfàá Yọrídé ọba Oro láti ìlú Ràgbìjì ní Ayédè Street ìlú Laramọ̀kín tàbí kí ẹ pe nọ́mbà yìí fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0806-980-2815 tàbí 0708-531-9710. Ẹgbẹ́ ìgbésẹ̀ lónìí kí ẹ bọ́ lọ́wọ́ ogun ayé.

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
1: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe Marketing Manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
2: Èló ni àwọn solar system yìí.
3: Owó tí ò kan ilé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
2: Láìṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹni tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀
3: yín. Ó wà nílé iṣẹ́ wa.
2: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
3: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yellow building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, A-Frames Plaza, Jubilee Road, ni ifegbekegbe Polaris Bank, ni Ikare Akoko.
2: Ero bani soro tawe yen le pe si nko.
3: Ero bani soro wa ni 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Eja tun mule kan si
3: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Asiko re ti to lati je gbadun to po repete ma je kan fa ni eleyi o fu oru
4: wepa
2: Signal Sun Nigeria Limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kinlala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu Signal Sun Solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise Signal Sun Nigeria Limited baba nbari ibe ni pe e tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise Signal Sun Nigeria Limited kanfani o to tenu bepo won wa ni Signal Strength Office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 Signal Strength House go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogowo to fi mo Ephraim Plaza legbe Polaris Bank ikari akoko falaye epe 08 1 0 1 0 4 2 8 0 4.
5: Àwọn matéri ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
7: Agbórin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògo ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògo lónìí. Ẹ máa pe 070-64-60-6419-070-64-60-6419. Bàbá òkè ògo, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-64-19 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ọkẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ọmọràn kan àbí méjì ní ọfíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite yemekun grammar school nílùú àkúrẹ tàbí kó pè mí sórí ẹrọ ìbánisọrọ mi yìí 070-64-60-64-19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba sin won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sayin oro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alafi arawo ni bipi abia
4: Dem say Monkey Smart na because the tree near. But now Monkey will jump past the eye quick see.
9: Don't call me auntie.
4: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
10: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

0: prima. Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: What? Aww.
3: My love, what happened?
2: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
2: So all those things done already there, house?
3: Abba, since last month.
2: Pastor, continue the wedding.
4: Yay! Walk on that, talk together.
3: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest. Normal market price. Download CityCare today.
5: Visit us at Danco Plaza at Jilosun, beside Olumoto's, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
6: CityCare. Pay small. Live BB.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
10: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

0: ẹ ní dùn.
1: Bọ́lọ́hun ọba mi bá fi lé ayé rọ ẹ̀dá lọ́rùn. Yọ́ dàbí bẹ́ẹ̀ ni pé ó dọ́gbọ́n sí mi. Kábíyèsí Ọlọ́hun ọba mi ti ń dá gbogbo ara. Ìbàrẹ̀ lálẹ́ òní lórí ìkànnì àdàbà náà mọ́ wa. Ẹnìkan lòun ni àbóhùn náà kọ́. Mo lé mi gangan ni. Ọlọ́run Fẹ́mi Ìmọ̀mọ́ Àjàkáyé. Idánre bàbá idán ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀. Ohun tọ́lọ́hun ọba mi fi kẹ́ mi. Òun náà ni mò ń lo e. A lo dáúlà iná dọ́jú alẹ́ náà ni. Báwo bá ń fẹ́ mi fún rere yóò máa bá yín. Báwo ń fẹ́ mi fáyọ̀. Ọlọ́run ọba mi yóò pín ayọ̀ kárí. Ìrìn àjò ayé tí yóò rọ̀ yín lọ́rùn. Bẹ́ ẹ ṣe ń fẹ́ fún mi. Ọlọ́run ọba mi yóò máa fẹ́ lù yín. Ẹ ṣàmì lẹ́rọ̀. Ṣèbẹ́ ẹ ti mọ nọ́mbà. Ó dùnwó gan-an láti máa gbé ẹ̀wò lálẹ́ òní. Jẹ́ ẹ tún máa ní àǹfààní láti pe Ọlọ́run Fẹ́mi Àjàkáyé. Lórí Facebook ẹ gbìyànjú ẹ jí á tún darapọ̀.
0: Ọlọ́run Fẹ́mi Àjàkáyé.
1: Ọlọ́run Fẹ́mi Àjàkáyé lórí Facebook.

0: Nẹ̀jẹ̀mbé. Ṣọ́lẹ̀ nìkan tó wà láyé àbí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà tí kì í búrókì nígbà kan. Ẹ̀jẹ̀ mi nìyẹn.
1: Ọlọ́run fẹ́ mi, àjàkáyé o.
0: Ṣọ́lẹ̀ nìkan tó wà lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí kì í búrókì lẹ́ẹ̀kan. Ẹnìkan ọ̀sẹ̀sẹ̀ ní búrókì. Àwọn kan oṣooṣù ni wọ́n búrókì. 08162519991 òun náà ni nọ́mbà tí ẹ máa fi dá sí ètò lálẹ́ òní. Òun gan la máa fi ṣe odù. Ṣé mo jẹ̀bi? Tí n bá jẹ̀bi, ẹ pè mí pé mo jẹ̀bi tí n bá sì jàre lójú ti. Ìdí pàtàkì tí mo fi jàre, ẹ pè mí wọlé.
1: Wọ́n ní kalẹ̀ ni tó ṣètò àrònú rẹ̀.
0: Ṣé ẹ ti mobile ròyìn?
1: Nínú àwa dùn. Èmi dáwọn lòun, Yásọ́lá mo dáwọn.
0: Kí lọ sọ, àbùsí ni mi ò fẹ́. Ọlọ́run fẹ́ mi ìmọ̀ máa jàkáyé, òun náà ni orúkọ mi. Gbọ́rọ̀gbọ́rọ̀ tí ń ṣàwo gbọ́rọ̀gbọ́rọ̀ bọ̀bọ́ tó gbọ́rọ̀ tán ti ń túta fún àǹfààní gbogbo ẹ̀dá alàyè. Ẹgbẹ́ mi làwọn àgbẹ̀mí anu àṣà tèmi òjọ́ kúrúgbà ọ̀pọ̀ lọ tèmi òjọ́ kọ̀ọ̀kan. Ìdọ̀bálẹ̀ tèmi òjọ́ ti ju afayafa. Èmi lọ̀tọ̀ náà mo tó dá fún gedegbe. Kété kètèkété ni mo dádúró láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Tá a bá ti yọwọ́ àwọn àgbàlagbà tá a ti júbà fún àti forígbà àdúà. Ẹlẹ́dàá mi mo bẹ̀rù náà láńlá rẹ̀ má jẹ́ forígbà ìpá tí gbogbo ẹ̀dá tí wọ́n ń darapọ̀ ọmọ mi lálẹ́ òní ibi òní débá mi kò sì ní débá yín. Alẹ́bùkú òní lẹ́ mi kò sì ní lẹ́ yín. Ẹ gbìyànjú ẹ darapọ̀ mọ́ mi lórí Facebook báyìí. Ọlọ́run fẹ́ mi àjàkáyé. Ọlọ́run fẹ́ mi àjàkáyé. Òun náà ni orí Facebook tí ẹ lè fi darapọ̀ mọ́ mi káàjọ máa wo ara wa ká sì máa dá sí. Bá a bá ti kú ò lápá abẹ̀ nọ́mbà tí ẹ máa fi pè wọlé rè 08162519991 08162519991 òun náà ni nọ́mbà tí ẹ lè fi pè mí wọlé. Ẹ jẹ́ kí n sáré sọ̀yé fún yín ẹdúrínẹ́ tá a bá ti ẹ̀ wá búrókì apá abo la máa ń gbàgbé owó sí nínú yàrá. Ẹdú ibo ni tẹ bá búrókì báyìí ibo ló kọ́ máa ń wà lọ́kàn yín pé jẹ́ ń lọ túbẹ̀ báyẹ̀ owó máa wà bẹ́ẹ̀ ẹ rántí apá abo ni nínú yàrá tí àbí nínú ilé tí yín. Ẹ jẹ́ kí n pe àwọn nọ́mbà kan fún yín kí n tó sọ odu ṣe mo jẹ̀bi fún yín. Fún gbogbo ẹ̀dá tí ẹ bá ń wo pé ẹyin náà ẹ tọ́ sí iṣẹ́ nọ́ọ̀sì ọkùnrin àbí obìnrin ká wá wò ó pé o lè ṣe cleaner àbí gardener nọ́mbà yìí ni kò pé 08038177268 08038177268 òun náà ni nọ́mbà tí ẹ lè fi pé. A lo fọ́nrán kan fún yín nísìnyí. Ilẹ̀ ni ó sì pọ̀ jáǹtì rẹ̀. Ìwọ́n tó bá wò ó pé o ní owó, owó yìí ò sì fẹ́ fi jẹ gúgúrú àti ẹ̀pà. Òun wò ó pé jẹ́ ẹ fi de nǹkan mọ́lẹ̀ di ọ̀la. Pé nọ́mbà yìí fún ilẹ̀ 09124992983 òun náà ni nọ́mbà tí ẹ lè gbìyànjú láti máa fi pè láti àkókò yìí náà lọ. Wá wo nọ́mbà yìí o fún gbogbo ẹ̀yin tí ẹ bá ṣiṣẹ́ tailor ẹ̀ ń wo stylist. Iléeṣẹ́ kan fẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì sanwó gidi fún yín. Nọ́mbà yìí náà ni kò pè. Iṣẹ́ tailor stylist ni o tó ti kọ́ṣẹ́ tó sì dá ìwọ náà lójú. 08066495719 òun náà ni nọ́mbà tí ẹ lè fi pe apá abẹ̀. Ṣùgbọ́n odù ṣé mo jẹ̀bi alẹ́ òní tí n bá jẹ̀bi ẹ dánlẹ́bi tí n bá sì gbìyànjú lójú tiyín tí mo jàre. Ayé wà kí ẹ sì dá mi ní ààrẹ ṣùgbọ́n ẹ wá gbọ́ o ohun tó ṣẹlẹ̀ rèé lójú yín ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ o. Mo ní ẹ̀gbọ́n ọkùnrin ni mo sì ká ìyàwó wọn mo ka mọ́ ọkùnrin bí ìgbà méjì mo ka ya won mi o mu ni ibi ti oda o orun owa ti o le sa ni mo ti gba mu le meji ototo ayin titi bi akoko yi mi o de mi o bu egbon mi gbo titi bi akoko yi mi o bu won gbo ati pe arabirin won ti jo bi omo fun ara won si ti bi meje to wa laarin won sugba loju ti yin ati lokan ti gege bi omo yoruba gege bi fanu mi tin fe fi alaafia na si mi se mo je bi ti mi o bu egbon mi gbo pe mo ri yawo won ni bi bayi abi bayi ti ba je bi loju ti yin e da mi lebi ti bo ba si je pe are na ni mo je egbeyanju e da mi lare sugba number mi re 0803793018 to ba lohun ti mo lo fun yin teyin oka daada e le gbeyanju lati pe mi lapa be 0803793018 oni number mi
2: Oladapo
3: omo toru
2: se si ka ri olibu se
4: aisan mo ni ku mo ladide nkan ba mi fira ni jare
5: we rorun se ni mi gule gule
2: so ti ye saye wa gora re
5: iro o
4: pe ni mo kan loogun mo nsule
2: self medication lo loyibo ipe ru re
4: ibi si mo ti yo saye ohun
2: so ti gbo lepa Lobsan National Health Care Center number 26 Ayegule Street opposite Aikoto Akure
6: ya ero igba lo dele libe
2: ibi kibi ka isa ba abale bo bakade ya baleyin ninu agora re kerede ba lo na wi ona rijo ra isa isa ati pepe laye
6: ki a bara ti jo mi pe
2: ba mi lu ogo ro odun ati juba
6: ani olomoro
2: lori u ko yo je ko mo
6: dogba o
2: iya orisirisi u ke yo je gora re gba bodi isa
6: ba balaye u bile
2: a tun ma si rere ho
4: ibi sa address yango
2: number 26 Ayegure Street opposite Aikot Gate
6: Akure
2: bo we gbodo je un ko si mori dun me ya saye
6: lo yi ro kutu
2: telephone 08038177268 Thank you, Lobsan.
7: Bonanza. Ibe owe ifa ti wole ba wa ni leje eto wo ifa bo nu eji to se yen ko wole over 11.3 hectares of land scale 1:5000 ileje ti di tita o se ti di rira fe ni to fe invest ni leje fe ni to fe ra fojo iwaju eni fe fi sise agbe iba je won ogbin ni tabi won osin o da pupo bakan na be ba fe ko estate ileyi wa fun yin o po nle owo re o si won ko poju ko lo nle ko dowo ni kia kia ni ile ohun wa ni to si omo meji kan off ilu abo via akure akure not local government fe ba se fe si la wa se ma ta fun yin gbogbo awon document ori ile yi lo si pe pere pere o si ja awon ejo kan lori ile ohun o tarata latodo awon to nile ohun le ti ma ra eni kede to ba nife si e pe awon number won ji 0703092 9412 le kan si 0703092 9412 e si le pe 0912492983 e gbo le kan si 0912492983 Fanin la reo, orewa, majo fuoru.

ẹni orí gbà ni ló yẹ ká sátọ̀ òsì òsì gbàtàn bí ọlá ayò kì í ṣẹgbẹ́ ibi fún gbogbo ẹni wọ ọ̀nà àbáyọ fún gbogbo ìdojúkọ ọ̀fẹ́ ni tó fẹ́ rọwọ́ yọ ẹni tí ń wà àlàáfíà ẹni ibi gíga wù láti pàṣẹ ẹni ń wọ́nà sílùú òyìnbó ẹni tí sì ń wà nú àtọ́jú rere níbi gbogbo ẹni táìsàn ọjọ́ tó ti pẹ́ ń bá fira tí sì ń wá ìmúláradá àwọn tó fẹ́ kí ìtàn tuntun sọ̀rọ̀ lórí orúkọ wọn ilé ló fẹ́ kọ́ àbí ọkọ̀ ló fẹ́ rà olúwa wà lórí ìtẹ́ kàn sí ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing at olùwágbọ́tẹ̀mí community ìlàlà ọbalógun kò séré ilé ìfẹ́ fún àdúrà ìtọ́ni àti àmọ̀ràn ohun ìrànlọ́wọ́ síbi gíga ẹ kàn sí bàbá ọlọ́wọ́ ìyanu lórí nọ́mbà yìí 08038709441 mo kọ orí

0: moti pada. Fun gbogbo eda ti e ba gbagbo.
1: Eyo
0: pe Olorun Oba me ma nlu awon wole kan lati tu awon eyan le. Ti wo ba ni gbagbo ni o. Olorun Oba me nlo baba olowo iyanu fun opopolopo awon eyan ti won si give testimony. Iwo gbe bairo sare ko number yi le ko pe won lati ale oni na lo. Mo mo pe inu isoro to wa Olorun Oba yo tu o sile. 08 0 80 70 94 41 0 80 0 38 70 94 41 o na ni number ti e le gbianju lati fi pe baba.
1: Show me what you got.
0: Hello, e kale o.
2: E kale sir.
0: Oruko yin lati bo.
2: Tope lati
0: bo le kwisa. Oshinle inu odu ale oni se mo jebi loju ti yin
2: eh jebi jari style style fi fe dale oni leru eh jebi
0: egbon mi ni o omo baba kan omo iya kan
2: eh jebi
0: pe bi mo se gbesin ni yen lo da
2: ben ben o da ba yen
1: masale fi dadi jo omo you need to hear this, you need to come close so I can take a shot.
0: Hello, e kale o.
3: Hello, e ma kale.
0: E kale sa uko yin lati bo.
3: Ọlọ́ni
0: pẹ̀kun
3: láti Arigidi Àkókò.
0: Yes, lójú tí ló dù alẹ́ òní pé mo gbé sínú tí mi ò sì sọ.
3: Kò jẹ̀bi o.
0: Mi ò jẹ̀bi, ìdí wo ni mi ò fi jẹ̀bi lójú yín?
3: O ní pé níwọ̀nba tí kì í ṣe ẹ̀gbọ́n ẹ̀gán kankan ló fojú ara ẹ̀ rí, ìyẹn jẹ́ ìkíní. Ẹlẹ́ǹkejì, kò ní kúrò nínú àwọn ọmọ ìyàwó yẹn, wọ́n á máa mọ̀ pé àbúrò bàbá wọn àbí ẹ̀gbọ́n bàbá wọn ló lé ìyá wọn kúrò lọ́dọ̀ bàbá wọn.
0: Ibi tẹ́ ẹ gbé ọ̀rọ̀ yìí lọ jìnnà o.
1: Mercy Johnson ló yá fàyà ẹjọ́.
0: Big Daddy sí i. Ó ti ẹ̀ ní tí ọmọ yìí bá ń kọ hip hop.
1: Show me what you got, show me how.
0: Ó ní ìbùkún ọ̀nà náà ti là fún ẹ.
1: Come on, come on, show me what you got, show me how it's done, show me where to start, the bad in the joke.
0: Hello, e kale o.
3: Hello.
0: O ko yin?
3: Ola iya, lati ilu Ikare.
0: Yes sir, se mo jebi loju ti yin sir?
3: E jebi o.
0: Bi mo se gbe sinu ti mi o so yi lo da.
3: Bẹ́ẹ̀ ni, e jebi o.
0: Ẹgbọn mi ni o.
3: Mo mo. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé tẹ bá wá sọ òun fúnra rẹ̀ yóò máa kà yóò sì máa wà nù pé ṣe máa bá yín jà. Bó ṣe rí ìyẹn àtẹwà gbà.
4: Ṣé bẹ́ẹ̀ mọ̀ ipò ojoojúmọ́ lẹ̀dá ń fi jíjẹ mímu ṣe fàájì? Ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn wa rántí pé àwọn oúnjẹ àti mímu tó wà injurious and destructive tó ń ṣàkóbá fún àgọ́ ara ló pọ̀ jù. Inú tewétegbò tewébé àti sun làwọn tó lè ṣàtúnṣe wà. Iléeṣẹ́ Lomsam ló sì mọ àwọn ojúlówó natural product wọ̀nyí. Kákù káfọ̀ káyọ̀ káwá fọpọlọ ìjìnlẹ̀ gbé e kalẹ̀. Kó wá gbẹ̀rìn bí alákàkẹ́ èèyàn má lè bẹ̀rẹ̀ mú nǹkan kò wá ní sí pé ibì kan lára ń hún ni ó ń jó ni ó ń ta ni ó ń ro ni ó ń wí ni. Ó ẹ wò ó mi ò màrò yìí ṣe pípọ̀ jù. Ẹ máa bọ̀ ní Lomsam Natural Health Clinic 24-hour service ní tiwọn. Orí ọ̀fẹ́ sì wà láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà fún àbáyọ lórí ohunkóhun tó bá ń dojú kọ yín àbí tẹ̀yìn ń dojú kọ. Bí ẹ bá dẹ̀ rí pé nǹkan kan ò ṣe yín, body check-up pẹ̀lú detoxification ṣe dandan fọ́mọ ẹ̀dá. Ó yá sí 26 Àdúgbò Ayégúnlẹ̀ ní dojúkọ High Court Gate Àkúrẹ́. Telephone 080-381-7728. Lomsam Natural Head Clinic. Olùpèsè déédéé nǹkan tó wà fún health benefit.

0: Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now, now. Pay small, small.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

Ọlọ́run fìran ló fi ń jíṣẹ́, ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn. Òjíṣẹ́ Ọlọ́run, àyànfẹ́ Olódùmarè, agbáwo Lee níjọ Sẹ̀lẹ̀ Prophet, Dr. Alex, ọmọ Jowo JP, Sẹ̀lẹ̀ Alex. Wò Lee, tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe ìyanu, pẹ̀lú àmì òróró tó lágbára. Ìpé rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun. Ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni. Má lóyún ọ̀ràn sí kùn kò pin rọrọ. Kí ni ń dẹ ọ́ láàmú? Lórí ọmọ ni, iṣẹ́ rẹ ni, ìlàkàkà rẹ lágbo òṣèlú, ojú ogun layé o, alágbára ń fipá wọ̀ ni. Ẹni bá sùn ni kì í sún síwájú. Má dóní dọ́là gbéra. Ó yá lọ́dọ̀ Wòlíì, Sẹ̀lẹ̀ Alex, Calvary Parish. Similoluwa olokun agbaluko arigidi nbo lo ti nbo boya lati pinle kogi ni abi kare ni ti o ba ti wo arigidi akoko pe olokada o ma tu o debe kelele ni gbogbo jo isegun nla kan se ise lago mewa arose ago meji la osan atuye ogo jesu nduro de o e pe baba woli Dr. Alex Omojowo JP si number yi 08035248215 la kan si 08035248215

nǹkan kan wà tó jẹ́ pé ó máa ń pa mí lẹ́rìn díẹ̀ bọ́rọ̀ bá dọ̀rọ̀ ìfẹ́. Nǹkan tí lágbájá ò fẹ́ yóò ṣe fọ́mọ ẹlòmíì. Mo rí nǹkan kan ní Facebook. Ìgbà tí mo rí kọ́mẹ̀ntì tó ọmọkùnrin make, mo dẹ̀ lanu pé wọ́n bí léèrè wọn ní bíyàwó yín tó bá bá ọkùnrin míì lájọṣepọ̀ láti rí ìṣòwò fún ẹ̀tì yín ṣe máa dáríjì. That is, bóyá ọkùnrin yẹn ti wà ní ó ti ṣàìsàn dójú ikú. Wọ́n wá nídi bóyá 100 million naira láti fi ṣe surgery fún. Ìyàwó ẹ̀ ti sá lọ sọ́tún, ó ti sá lọ sósì, ó ti sá lọ wá, sá lọ sẹ́yìn. Kò mọ nǹkan tó lè ṣe mọ́. Ó wá rẹ̀yàn kan tó máa ọ́fà ẹ̀ ní 100 million naira yẹn láti lè lọ fi ṣe surgery fọkọ ẹ̀. Wọ́n wá bi ọkọ yìí léèrè pé ṣó o lè gbà kíyàwó yìí kó bá ọkùnrin míì ní àjọṣepọ̀ kó dẹ̀ gba 100 million naira kan wá fi ṣe surgery fún ẹ kó o lè wà láàyè. Ṣé ẹ mọ kọ́mẹ̀ntì tọkùnrin yẹn sọ? Ó ní a lè díẹ̀ o, ẹjọ́ fi mílẹ̀ kí n kú. Olúwayé oyè wálé àṣàfẹ́ onígègé ara ṣàlàáfíà lè wà lálẹ́ yìí. Ó ní kan fihàn sílẹ̀ kan jẹ́ kó n kú. Mo wá gbéra mi léèrè question kan pé nígbà tó bá kú kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ikú ẹ̀. Well, ìbéèrè kọ́lọ̀ má jẹ́ ká rí nǹkan tó máa fi wá sí inú agbami ayé. Kọ́lọ̀ má jẹ́ ká rí nǹkan tó máa fi wá sínú situation tí a ní mọ ọ̀nà tó kù tá a rìn. Irú àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀, Ọlọ́run nìkan ló lè kóyàn lọ ní àti make a right decision. Kò sí ọkùnrin tó lè gbà á, ẹ má jà tanra wa. Kò sọ́kùnrin tó lè gbà pé kókùnrin mí gorí obìnrin òun. Mo máa ń sọ kinní kan o. Tíyàwó mi bá kọjá lọ lójú títì, bó o bá wẹ̀ ẹ̀yìn ẹ̀jù tó sọ pé ẹ̀wù gẹ́ yìí iná, ó dẹ̀ wù mí kí n la lẹ́ẹ̀kan. Oṣù kan ló kù nínú ọjọ́ orí ẹ̀ o. Oṣù kan. Kọ́lọ̀ ṣàánú wa. So, kọ́lọ̀ má fi jẹ́ wa síbi tó nira o. Kò rọrùn. Èèyàn tó bá wà láyé ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn òun. Èèyàn tó bá wà láyé ló mọ nǹkan tí ń ṣẹlẹ̀ lójú òun. Ẹni tó bá ti lọ kò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́. Ṣé dáadáa mo bá yín lè yí dádí àmọ́ mi? Author Awẹ́ Ọdún Ayọ̀ Emmanuel tó ní àwáìkè gold. Ọ̀rẹ́ mi dáadáa lọ́jà NEPA bẹ̀yìn ṣàlàáfíà ni. Ọ̀rọ̀ ìfẹ́ la pètò yìí àṣálẹ́ àwọn olólùfẹ́. Congratulations once again, my one and only professor, Professor Simeon Olaogun. Bàbá ṣe ìgboyè professor ni, kìí ṣe ìrìn àjò tó rọrùn. Àǹtí fún mi ń kọ́ lókè ń bẹ̀ yẹn ṣàlàáfíà náà wa. A máa tanára wálẹ̀ díẹ̀ lálẹ́ iná. A máa sẹ́ẹ̀tì móòdù yẹn. A dẹ̀ máa gbádùn ara wa dáadáa. Ẹ̀yin èròyàn nílùú Àkùngbà, ẹ ṣeun, mo dúpẹ́ fún reception tẹ fún mi lọ́jọ́ ìsinmi. Mo kúrò lọ́dọ̀ Professor Láògùn tán, ó kò kí n máa lọ. Èèyàn méjì péré lórí mi inú àwọn fáǹsì mi. Wọ́n sì dè mí mọ́lẹ̀. Alani ẹ̀ lè lọ o. Níbi tá a wà irọ́ ẹja gbádùn ara wa dáadáa díẹ̀. Òru gànjọ́ mo fi padà sílùú Àkùrẹ́. Thank you very much. Ẹ ṣe mo dúpẹ́. Now, ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa ní Facebook. Adégbòyègà Àlàní lè fi máa join wa. Adégbòyègà Àlàní. Òun lè fi máa join wa ní Facebook. Ẹ̀yin tẹ́ wá wà ní Facebook yẹn jọ, ẹ bá mi ṣíà fídíò yẹn dáadáa. Ẹ bá mi ṣíà ẹ, ẹ jẹ́ kó kan àwọn èèyàn lára. Ẹ dẹ̀ jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn máa wọlé bó ṣe ń wọlé yẹn. Ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn máa wọlé. Ẹ bá mi ṣíà fídíò, ẹ dẹ̀ má bá mi tẹ like. Ó máa lè jẹ́ kí Facebook recommend fídíò yẹn fáwọn èèyàn lọ́nà jíjìn ni. Yeah, thank you.
Adeboye ga Alani loruko temi nje Alani ti o go eni to nbare ni ogbon owo kembe le ntodo mole oko lomoge radio boyfriend yan re olu aye tono tono wan omo kan soso ti ya npe ni my children eka lesa eka lema eka leyin ore

0: ọ̀sẹ̀ tó kọjá mo sọ nípa iṣẹ́ kan tó wà ní AAT Trado Medical. A tún máa fi advert yẹn sílẹ̀ náà lálẹ́. Àǹtí fún mi ọlá ògùn, mọ́ mi fún mi ọlá ògùn. Ẹ̀ka lẹ́mọ̀ àṣálàáfíà lẹ́mọ̀. Ìyá ìpákéjì nǹkan fún mi lópin ọ̀sẹ̀ ó kọjá bẹ́ẹ̀. Èmi ò mẹ́ni tó gún yàyàn o, ṣùgbọ́n ẹni tó gún ẹni ó sẹ̀ ní àká nọmba rẹ̀. Wọ́n gún yàyàn ó fẹ́lẹ́ bí ti ni. Iléeṣẹ́ agbami ayé Trado Medical. Wọ́n ní gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá gbé bọ́ọ̀lù yín dojú àwọn ẹ̀ nílé gba wọlé kó score dáadáa. Bá a bá ti ẹ̀ràn yín lọ sódò gan-an ẹ̀yin ọkùnrin tó yẹ pé tẹ́ bá jù fa mi yín odò kò lè pọn mi wálé wàhálà ńlá mọ̀ ni. Ẹ̀yin ìyàwó náà tẹ́ rí pé ọkọ yín ò lè pọn mi kànga ifá mi rẹ̀ ò lè désàlẹ̀ kànga kì í ṣe nǹkan tó dáa o. Iléeṣẹ́ AAT Trado Medical wọ́n ní àwọn láwọn ìmọ̀ràn kọ̀ọ̀kan fún yín àtọ̀nà àtọ̀ tọ́lọ́hún ó sì gbàdúrà. Meanwhile, ẹ já kọ́kọ́ lọ sílé iṣẹ́ ọ̀dọ́ wọn náà ká lọ gbọ́ fọ́nrán wọn. Ẹ kọ nọ́mbà wọn ńlẹ̀ ẹ já farabalẹ̀ gbọ́ fọ́nrán yìí. Bá a bá ti dé láti bẹ̀ a máa lọ sọ́dọ̀ Januzaj Bet King. Ẹ kàálẹ̀ o.
1: Kaka ibi ti pa gbogbo arun wọlẹ̀ àjọ ti jó gbogbo àìlera wọlẹ̀ ti gbòǹgbò ti gbòǹgbò gbogbo tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀ a jẹ́ bí idé márùn ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi túni sílẹ̀ gbanilọ́wọ́ ó ń ta ni ó ń roni àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe ọ̀tọ̀ ni Paisabu Naba Capsule a jẹ́ bí idé gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀ èkejì ni Gastrocababa Capsule ká dojú eré sẹ́nu dẹ̀ẹ̀rẹ̀ dojú àwọn ká gí àjà alákọ̀rí tí ò lè ta pọ́npọ́n ṣe bí akọ ni ìyẹn dìtàn pẹ̀lú ED Aba Capsule Pyraga Baba Capsule ló sọmọ ìyá ẹ̀kẹrin wọn bí abẹ́ Aba Capsule ló sọmọ ìyá wọn karùn-ún ṣe bẹ́ẹ̀ tí ó pẹ́ gàjànàkú ni ó sọ pé ni ò tó nǹkan iléeṣẹ́ AAT Trado Medical Service ló pa àwọn oògùn yìí pọ̀ fún lílo ọmọnìyàn kára ó dátaká nínú àrùn tó sọ ni the customer abẹ́ẹ̀dì àjọ NAFDAC yí rí ẹ̀wù wọ́n kan sára sí jàn lóǹtẹ̀ gbà wíwúlì kúmọ̀ràn nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshinle Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé 0803444-7184 0803444-7184 dánwò láwo bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ. Hello, gbogbo ẹyin boys tó mọ nọmba àwọ àtẹyin gẹ̀lí tó mẹnu ẹ. Series of complaints là ń gbọ́ nípa àwọn iléeṣẹ́ bettings bíi kẹ́ ẹ jẹ́ kí wọ́n dọwọ́ owó rú. Ọ̀tọ̀ ní kẹ́ni ó lọ bet house kọ́kẹ́ ó mọ̀ balẹ̀.
2: Ẹ kú oríire sàmà.
1: Gbogbo wọ̀nyí ò sí lọ́dọ̀ Januzaj Bet King ṣá.
2: Januzaj Bet King.
1: Ọ̀kan ṣoṣo orú ẹ̀ betting house tó wà trusted and reliable. Kẹta numbers kí numbers ó wá kẹ́sì gbowó yín pòròpò without delay.
2: Káíkàíkà.
1: Àwọn ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ń lọ lóríṣiríṣi. Bí
2: kò
1: séyìí tẹ́ ẹ lè kówó lé lórí lọ́dọ̀ Januzaj Bet King tí ò ní pawó oore wálé. Orí ọ̀fẹ́ ń bẹ láti jókòó farabalẹ̀ wo máàchì tó bá ń lọ lọ́wọ́. Láti Champions League wọ La Liga. Premier League wọ Italian Serie A. German Bundesliga. Abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láìsàn tọrọ kọ́. Bẹ́ẹ̀ lẹ lè fọkànbalẹ̀ ṣáàjà àwọn gájẹ́ẹ̀tì yín láì bẹ̀rù sú èsú è. Bọ́rọ̀ bẹ́tẹ̀sì ò bá yẹ yín wọ́n tún lè tọ́ yín sọ́nà tó wo yín ò ní sòfò. Àbò tó pé yé wà ní Nooks and Crannies iléeṣẹ́ Januzaj Bet King kò séwu. Number 3 Akinjo Street òkè Ìjẹ̀bú nílùú Àkúrẹ́ ni wọ́n kẹ̀tẹ̀ ń fèsì. Bẹ́ẹ̀ bá ń bẹ nílé tẹ́ ẹ fẹ́ kán bá yín ta bẹ́ẹ̀tì yín ẹ pè wọ́n sórí nọ́mbà yìí
2: 0706-733-1191 0706-733-1191
1: Januzaj Bet King Adé orí òkín.
0: Januzaj Bet King Adé orí òkín. Ẹyin tẹ́ fẹ́ lọ iléeṣẹ́ AAT Trado Medical nọ́mbà àwọn lélẹ́yìí lẹ́ẹ̀kan sí 0803-444-7184 0803-444-7184 Meanwhile, ẹyin tó jẹ́ wípé ẹ mọ̀kọ́ wà dáadáa ẹ mọ mọ́tò wà dáadáa tàbí bóyá ẹ̀yìn léèyàn kan tó jẹ́ wípé ó mọ mọ́tò wà tó dẹ̀ ń wáṣẹ́ iléeṣẹ́ AAT Trado Medical need a driver akọ́ṣẹ́mọṣẹ́ driver tó ṣe tán àti ṣe iṣẹ́ iṣẹ́ ní AAT ṣe nǹkan tó le lọ́pọ̀ ẹ pè wọ́n sórí nọ́mbà yẹn jẹ́ ń pè fún yín lẹ́ẹ̀kan sí so dẹ̀ máa lè book appointment interview pẹ̀lú wọn 0803-444-7184 0803-444-7184 4 number to wole si le se AAT Tradomedica niye. Ah lapa bi eja lo tan ara wa le die bintin ibi ta nlo ona la de mo man so eyin to ge wi pe igbagbo yin o gbe lati sere ife e le lo sun ni bi ta de yin eyin to si je wi pe e lawon omo wewe lapa abe yen e je kan lo sun simply because awon kankan be ta se to ge wi pe ko ye koju awon omode o mo ri ere ife ni e je ka se daada ti daddy ba ti sun abi mommy ti sun e mo wule pe wole sugbon to ba je single ni yin e lori ofe e pe wole teru ba ba yin te le e le tap ninu current transformer to wa nle to gbona lale yin e mo wule pe wole so awon ti to ba ti tap ninu transformer yi awon nikan laye wa fun all right e ja lo tan ara wale
3: Alani, welcome now.
0: Zero 0816251-9991 0816251-9991 Hello, somebody hello. Ekaleo. Hello. Ekaleo. Ah, okay, Yakobo, Yakori Bele. 0816251-9991 Hello, somebody ekaleo. Hello. Oh. 0816251-9991 Hello, ekaleo. Hello, ekaleo. Shalafia lewa. Eh soro soke e ma lo bedroom voice o.
4: Alafia ni o wa.
0: Mommy nko.
4: O ti sun.
0: A ni pe ti mommy ba ti sun abi daddy ti sun. E ma wule border lati pe. Nigba tan ti sun, iru ere wo le fe ka se. Ti mommy ba ti sun tabi daddy ti sun. E ma wule border lati pe wole. Afi to ba je pe single ni yin loku lori ofe wa fun. E je ka get it right. 0816251-9991 Hello, Ekaleo. Hello. Hi. Omo iru network ire. Hello. Ekaleo. Ekaleo.
4: Ekaleo.
0: Shalafi alewa.
4: Alafi.
0: Sheti mari.
4: Ben.
0: Daddy nko.
4: Awa.
0: Oruko wo na npe yin.
4: David.
0: Oruko wo le yin na ma npe won.
4: Ife
0: ni. E soro soke dada.
4: Ife ni nsa.
0: Shon wa mbe yin.
4: Ben.
0: Egbe fun fun wa.
5: Ekro le sa.
0: Boda ife mi sha lafi alewa.
5: Alafia nsa.
0: Epele na.
5: Yes sa.
0: Mo fe beere akoko kini reason te fi choose pe baby mi le fe ma pe won. Out of all names.
5: Ah. Se mo pe gbe oruko na baby.
0: Shoma kekere ni won ni. Eh? Won ti sa lo. Hello Ekaleo.
6: Hello.
0: Ekale sa.
6: Ekale
0: sa. Shalafi alewa sa. Mommy nko.
6: Single
0: ni yin ba ngbon soke dada.
6: Single ni won.
0: Single ni yin omodun melo ni yin sa. Omodun melo ni yin. Lady yen ko.
6: Ah, ma, lady yen ko. Yeah, guy make that not you.
0: E mo mo. Lady te break at yen.
6: Ah, na break at you.
0: Ba na she break at yen.
6: Ah, ma di pe ba ri kan wa pa mi pa se won.
0: Oh.
6: Eh,
0: ma.
6: Te pe ti o da so o de
0: lo. Hmm. Te ba ni kan wa ba yin for sure won ni for.
6: Ben.
0: Te ba ni ko wa ba yin e ma so fun ko wa ba yin for sure time to time.
6: No, o le se kan lo fe.
0: Okay, she dry cleaner na ma n se ni.
6: No.
0: Okay. How many months le yin mejeji fi date?
5: 8 months.
0: 8 months, o so laarin osu mejo yen ma so fun kan wa ba yin foso won wa ni wa
5: ni wa ni gba mo de ti e kan lo sun won ni wa na ma so ko o re pe kini kan ma da to o de ya o de o fi na ba mi ti na ma ko ni lo
0: won fi na ba yin se blacklist
5: ben
0: okay okay she kin bi yin le request an kan
5: kini ya sa
0: she ma so fo
5: dada
0: eyin e ma so fo dada
5: dada
0: she ni washing machine
5: no
0: okay okay okay omo do melo la nti yen gba yin
5: 27
0: eh
5: 27
0: e wa ma so pe kan wa ba yin for sure won ni wa an kan wa le kan losu ilu wo na wa
5: o wa ni londo
0: ilu wo le yin wa
5: ondo na ni
0: okay adugbo wo londo le yin wa
5: o gbe m soro
0: adugbo wo la won wa
5: o wa ni ebute ayo
0: Ibute ayo si Olufemi soro ato iseju melo
5: ko le ju bi 10 to 15 minutes
0: be 10 to 15 minutes e wa ma so pe kon wa ba yin for sure won ni fo
5: wa ni wa
0: se ise won ni ibe e ma binu o is it a duty lati wa ba yin for sure
5: o tin ba ko ma ni o fun ko di da
0: mi o gbo dada o
5: omo ni ofu ni jo Sunday pada wo wa ta ipacho ti ba ti se lo ni aro pada wa de ko la po bi meji pe mo pa wa la wa so po lo rai on rai
0: she is it a must she do don lati wa ba yin for sure
5: no emi ka be ko emi ka be mo bo je ni fe ati
0: pe so bo se ba yin for sure si lo ma je ke mo bo se ni fe yin si brotherly she ka jo soro bi okunrin sokunrin
5: Benza.
0: Okay, eje bi anti yen o. Mi o da yin lejo o.
5: Okay.
0: Bon kan ti mo kan je ke understand ni wi pe a ma nse asise yen. It is not our responsibility lati wa ma ba yin for sure. Number even to ba je pa won niyawo le yin gan. E gbadun mi.
5: Mo gbo.
0: In as much te le fu aso yen. E de wa ninu le yin. En to so pe ohun de ohun bi si o re o. E mo nkan to se and I'm very sure pe ma mo ru ise ton se
5: o ma se ta se ti ba so gore ma so ko ti lo ni
0: e boya pressure yen ti poju lo je kan block yi tori baba yin se te ba wonu relationship mi sa e fo aso yin funra yin to ba re yin e gbe fun dry cleaner ojo to ba wu anti yen lokan ara e to ba denu yin to pe a oko mi ba oni le se doti bayi oya ka won aso e jade kim sare be fo o wu ni it is not a must sho ti ye yin ba yen sa lato do keta e se gbo toro abi bo ti mu nkan ti mo fe mu o da ro sa e se o thank you eyin alara wa seri be mi se tumo bibeli temi awon ise kan wa ta mo nko even iyawo le awon ise kan wa ta mo nko le won lori to je pe ko tona e ma binu mo fe so kini igba ti mo gbe yawo awon kankan ye mi lori oro lobirin de ti o ye mi tele igba mi tin ba wo eyi mo fe titi wo ma yi o ma lo si bi se ade alon fe dana ti number wa ni oko mi eje ki sare ko aso yi sinu washing machine a ma fowo kan wo laundry wo washing machine oju kan ma wa ni kitchen apa kan ma wa ni o fe ma clean kini apa kan ma wa ni something like that mo so fo bi ni lojo kan mo ni je ki n gba o se bu fun e because emi mo se ti mo nse mi o si available dada ninu ile je ngba o se epu fun oni okunrin abobirin obirin na ma gba oni ro mi o so kusu mi mo abira mi le request pe olodun sanu mi won mo ni oluran lowo lobin je o mi npe awa okunrin gangan fun lara wa la ni ise yen ko sibi kankan to wa ninu iwe ofin pe obirin gbodo dana ale ko kò síbì kankan tó wà nínú ìwé òfin pé obìnrin gbọ́dọ̀ fọṣọ kò síbì kankan tó wà nínú ìwé òfin wípé obìnrin gbọ́dọ̀ fọlẹ̀ inú ilé ó gbọ́dọ̀ gbálẹ̀ inú ilé ṣùgbọ́n ìwà ọmọlúàbí ẹ̀kọ́ ilé òun ló máa sọ fóbìnrin míì pé irọ́ adé orí mi lọkọ yìí jẹ́ kí n tọ́jú ẹ̀ jẹ́ kí n bá a fọṣọ ẹ̀ jẹ́ kí n dáná fún olówó orí mi ni ẹ̀kọ́ ilé àti ìwà ọmọlúàbí ló máa sọ bẹ́ẹ̀ fóbìnrin obìnrin tó bá lòun ọmọ oúnjẹ ṣe tó bá jọ ọmọlúàbí ẹ gba kúùkù náà ẹ máa róbìnrin mi ẹ má bínú ẹjá rò lẹjọ o ẹ máa róbìnrin mi kò máa ṣọ́fọ̀ ṣùgbọ́n ọmọ náà dá ó dẹ̀ dá lórí bẹ́ẹ̀dì ìwà ẹ̀dá ọmọ ọmọ tọ́jú ṣùgbọ́n kò máa ṣọ́fọ̀ ẹ máa dẹ̀rẹ́ lòmíì tó máa ṣọ́fọ̀ tó jẹ́ wípé kò dá lórí bẹ́ẹ̀dì kò mọ ọmọ tọ́jú ó máa ṣọ́fọ̀ ó mọ kí lé mọ́ dáadáa ó dẹ̀ mọ bọ́ ṣe manage finance ibẹ̀ lẹ́dẹ̀ tí máa róbìnrin mi kò mọ lé tọ́jú ilé máa dọ̀tí ni ṣùgbọ́n ó mọ oúnjẹ wá ó dá lórí bẹ́ẹ̀dì ó dá ní gbogbo àwọn aspect tó kù kí nìkan tẹ wá máa ṣe obìnrin yìí ó ń complain pé ẹni kò wọn máa bá yín fọṣọ ẹni tẹ́ ẹ̀ ti gbé níyàwó sílé hello ekaleo hello somebody 0816-251-9991 hello somebody ekaleo shala fi ale waza mommy nko e ba ngbe onzo ke dada iná yín tó tutù yìí kí ló ṣẹlẹ̀ ẹ gbé fóun fún mọ́mi ẹ ló ma ẹ ka lẹ́ṣà láàfíà lẹ́wà ma mọ́mi iná dádì lò
7: kò lò
0: iná wọn lò sẹ́ ẹ jẹ́ ká ṣe kinní kan fún wa ẹ jẹ́ ká ṣe kinní kan fún wa ṣé dádì wọṣọ
7: bẹ́ẹ̀
0: ọ̀wọ́ṣọ ẹ fi fóun yẹn sí láùspíkà hello daddy
8: hello
0: ẹ kalẹ sa ẹ bá ń ọ lẹ wọṣọ
8: ara
0: ok ẹ wọṣọ hello mommy
7: sa
0: ṣe lè rí egbọn méjì kan láyà daddy
7: mo ti mo lè ṣe
0: ṣe rí ni mo mean iná yín bright ẹ kan ra bàbá mi fọwọ́ ra lórí ródóródó egbigbọn yẹn nìkan ni o oya nǹkan ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́ mọ́mí ẹ̀yin la ní kẹ́ fọwọ́ ra nǹkan ẹ̀yin lè rẹ́rìn-ín báwo ló ṣe ṣe
7: wọ́n dàdúró kó tó pọ̀
0: ṣé kò ṣe pé ara ládìí ó fẹ́ máa stiff díẹ̀ díẹ̀
7: ẹ̀gbọ́n wọ́n ṣàlàyé pé díẹ̀ díẹ̀
8: wọ́n fi ilẹ̀
0: ẹ̀ ń fi ilẹ̀ ẹ̀ dádì ẹ̀ jẹ́ ká ṣe é padà mọ́mí ò mọ̀ pé mo ti ti àwọn sí bá bu àyà mọ́mí nǹkan kí ni mọ́mí wọ́
8: ọwọ́ aṣọ
0: ẹ ṣíṣọ lójú egun ẹ gbà nǹkan ṣẹlẹ̀ ó dàárọ̀ o àti sọdọ́ sínú ilé atmosphere yẹn gbóná 0816251999 ẹ̀lú ẹ̀ka lẹ́ o
9: ẹ̀lú ẹ̀ka lẹ́sàn-án
0: ṣàlàfíà lẹ́wàá ma mọ́mí ìṣẹ́nu lẹ́gbẹ́ gbà wọlé ni
9: mo fọwọ́ ra ẹnu yẹn ródóródó
0: ẹ̀yin èwo ń bẹ̀ ṣẹ́yìn tòkè àbí tìsàlẹ̀ tìsàlẹ̀
9: bẹ́ẹ̀ni
0: ẹ̀ ń fọwọ́ ra ẹ̀yin ródóródó
9: bẹ́ẹ̀ni ẹ̀yin méjì tìsàlẹ̀
0: nǹkan ṣe mí
9: mo ti fẹ́ kú
0: bàbá ta ló ké bí ẹyẹ yìí
9: bàbá sì
10: ó ti mú mi ní o
0: nǹkan ṣe yín ẹ ló mọ mi
9: ṣá dadi
0: ẹ jẹ́ ká gbé kinní yẹn jẹ́ ká gbé wọ next level
9: ok sir
0: ṣé rí ẹyin tẹ̀ kan fọwọ́ ra ródóródó yẹn
9: ọ̀dà sir
0: ẹ máa wá fà wá síwájú wá síbi àyà wọn ó yẹ kí ló ṣe dádì tán ké bí ọmọ ewúrẹ́ ẹ jẹ́ kọ́wọ́ yẹn wá lọ síbi ẹ̀yìn ọrùn wọn
9: ok
0: ṣe ti débẹ̀
9: bẹ́ẹ̀ni sir
0: ó yẹ jẹ́ kọ́wọ́ yẹn wá síbi àtàrí wọn
10: How did you know?
0: Oh, if I count that, if I want your beauty, what other? Sean Fari, I want you
9: know. Oh, Fari.
0: A jacko one yako. Am I be all you in a lopo? A coramama for war, dear.
9: I didn't want to be now.
0: Oh, yeah, fuck, but I tap at a lossy lien ye. A tap at a lossy lien ye.
9: What's your name?
0: Bow look at the ancient doodle. Mommy.
9: Sir.
0: A kiss you're getting.
10: We have been able.
0: Ah, oh, darn. Baba, if she really she, when you have been able. Professor Simeon Olagun, Mori message you, sir. Thank you so very much, Baba. Oju ni ti yin la se Olorun Oba. E mo je ko de mu mommy la le yo. Daddy give testimony kan lana. Won ni mommy lo kokon gbo program. Mommy o wa mo pe awon mo tira awon lo ode ni lale ojo yin. Awon sha wo pe omo mi lo nsoro yi. And that was the beginning of the discussion. Nkan to pari testimony ya mo. 0816251999. Hello, Kaleo. Hello. Hello. Hello. Yeah. Kaleo.
11: Kaleo sir.
0: Ina yin lo ke lo sele. Shala fi alewa.
11: Then sir.
0: Daddy nko.
11: Because daddy single ni
0: wa. Single ni wa wu. Single mother be single lo to.
11: Single mother.
0: Single mother, pelo mamelu.
11: Omoyokon.
0: Mude ni egun ele egun kan da ni o. Che ma manager ke ma pon la. Ke le so. Che ma manager ke ma pon la.
11: Very sir.
0: Egun ele egun ni o.
11: Ni gbegbe legun.
0: Omo odun melo ni?
11: Omo 39 years.

0: 0816251999. Hello, Ekaleo. Hello, Ekaleo. Ekalesa. Shalafia lewa.
1: Ekalesa.
0: Eh, daddy lo koko gbe bo eyin le gba.
1: Rara sa.
0: Se eyin le koko soro.
1: Ne sa, mi mo koko soro sa.
0: Daddy nko.
1: Ah, single ni sa.
0: Single mother abi single ordinary yes. Single.
1: Single mother sa.
0: Single mother. O ma so wo eyin single lale. Ki lo fe sele? Oko te ran mi yi mi o ni lo. Mi o se match making se, mi o fe se. Te ba ro ko e ma fe abi.
1: Beni,
0: sir. Say, my manager, you're going to go there.
1: Okay,
0: okay, okay, okay. No problem. How much do you know?
1: 27 years, sir.
0: 27?
1: Yes, sir.
0: And you're going
1: to go there? I'm school.
0: University Polytechnic College of Education.
1: University, sir.
0: University. Ilu wo niye? Am I Daroko school, boy? Ilu wo? Akunba abi.
1: Yes, sir.
0: Ah, all right. Olorun aba yin yanju oro yin lakunba o.
1: Amen, yes, sir.
0: Mhm. Ko su wala na ele je ka so le yin to.
1: All right, sir.
0: Mi wili mo fe bi yin. Ba o le se fe package yin.
1: Package lo ro kun.
0: Beni.
1: Mo like handsome guy.
0: Handsome guy.
1: Yes, sir.
0: Bit daddy me.
1: Very awesome. Kode ni se lowo.
0: Wow. That's beautiful.
1: Yes.
0: Kode lowo.
1: Ah, you know mo na awo obirin na.
0: Mm. Omo dun melo lomo yin?
1: 6 years.
0: 6 years. Okay. Ya na sele now.
1: Amen.
0: Ibo le fe koko yin ma gba wole. Lojojumo so jojumo le like ko ma wole jade abi e kokan
1: ara sa o se jojumo
0: o oh oh bi how many minutes le le fi faye gba ninu le
1: ah bo ba se gbe wa ni because mi fe se ko sulo
0: e fe
1: se ko sulo mi o fe
0: e wo ni se kan sulo ko ye mi dada isalaye
1: Eli understand.
0: Se kon sa won ta so pe kan lo si ereti lo gba moran.
1: O le je awon yen sa.
0: Affluent le so yen.
1: Yes, 2 minutes man.
0: To oh, Indomie. Ah ah. Se le mi e shin le yin ni.
1: Rara sa.
0: Ibo le ma like kan ma gba wole.
1: Eyin ni sa.
0: Ewe! Nkan se mi. I like it, latte. Wow, wow, that's beautiful. That's beautiful. Ori won le ma like lati ma fi bere so ji yin.
1: Gbogbo mi ba le fi bere.
0: Be number 1.
1: Be
0: mi ba se dari.
1: Yes sir.
0: Ka wa jun pon wa pelu yin bayi orin won le fi ma bere.
1: Ko so ni ta le gbe wole.
0: Eh. All right. A message mi leyin eto. Do you have my number?
1: No sir.
0: All right, ma pe number mi jade leyin eto. Make sure you message me because I know a lot of people are going to message for you. Daro. Ojojumo mo n pariwo mi o fe se matchmaking se. Be ni matchmaking le mi ka kiri. Olorun mo sanu mi bayi lai solo aye igboko fun mo. Alaja eja lonibo mo ri pe yin mama o ti binu mo ti mo e mo binu e dako e mo fa mo dekun gbe mi ki si se bi mi na se ro pa awon eyan to n pe fun se te ran mi se mo tan ya alaja won o wo ti e mi o si fe se nkan ti o dola te ni ala ni ah o se yi tan bi ta build oruko ide ki se ori nta mo se na lo ye ko tun ti baje. Hello, somebody ekale o. Hello, won ti salo. Hello, ekale o. Hello, salafi ale wa.
1: Salafi
0: ẹ pẹlẹ ma mọ mi dadi nkan
1: ala
0: ṣé wà ń bẹ̀ yín?
2: Bẹ́ẹ̀ wọ́n wà ń
0: bẹ̀. Orúkọ wo ni máa ń pè yín?
2: Wọ́n máa ń pè mí ní Maidia.
0: Orúkọ wo lẹ̀yìn náà máa ń pè wọ́n?
2: Babes.
0: Babes. Ẹ bá ń fi fóyín sí loudspeaker.
2: Wọ́n gbọ́ báyẹn.
0: Hello daddy. Ẹ súnmọ́ rédíò, ẹ súnmọ́ fóyín, ẹ súnmọ́ fóyín. A fẹ́ sì sọ jí sà. Ṣùgbọ́n ìsọjí tá a fẹ́ ṣe yẹn. Hello sir.
3: Hello mo da yín.
0: Ìsọjí oníhòòhò la fẹ́ ṣe.
3: Oya
0: mọ́mì.
2: Fa.
0: Kí ni dáàdi wọ̀?
2: Wọ́n wọ bọ́ǹsọ̀t.
0: Àwọn ọmọ ṣì wà ń bẹ̀ yín àbí?
2: Bẹ́ẹ̀.
0: Ẹ̀dẹ̀ bá mi wọnú yàrá lọ.
2: A ti wọnú
0: yàrá. Mi ò fẹ́ ká. Ẹni.
2: Bébì lọmọ tó wà ń bẹ.
0: Kò mọ nǹkan kan àbí?
2: Bẹ́ẹ̀.
0: Àwọn rúmọlẹ̀ la mọ̀ ń bí láyé òde òní.
2: Sá.
0: Àwọn rúmọlẹ̀ lókù tá ń bí báyìí, àwọn ancestors lókù tá ń bí.
2: A ti wọ yàrá.
0: Ok, ó yẹ bá ń gbaṣọ lójú eégún, ẹ̀yin méjèèjì pàápàá láàrin ìṣẹ́jú kan.
2: Kí la ní kí n ṣe?
0: Ẹ gbaṣọ lójú eégún, mọ́mì ẹ yánkè tán pátápátá, ẹ yẹ kí dáàdì náà yánkè. Mi ò fẹ́ kí dáàdì rí, kí mọ́mì rí aṣọ kankan lọ́rùn dáàdì, mi ò dẹ̀ fẹ́ kí dáàdì rí aṣọ kankan lọ́rùn mọ́mì. Ó yá, pápápá.
2: Wọ́n ti bọ́ sí wọn sà.
0: Ti yín kọ́.
2: The same.
0: Kí ni nǹkan tẹ́ ẹ rí níwájú yín mọ́mì?
2: Tí mo rí níwájú
0: mi, ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Dáàdì kí lẹ́yìn náà rí sà?
3: Ọlọ́pọ̀ méjì.
0: Ẹ rí pọ́pọ̀ méjì. Now, ẹ já bẹ̀rẹ̀. Dáàdì, pọ́pọ̀ méjì tẹ sọ pé ẹ rí yẹn. Ẹ bá ń kó méjèèjì dání láti ìsàlẹ̀. Ẹ kò dání. Ṣé ẹ ti kó dání?
3: Mo ti kó dání.
0: Mọ́mì o.
2: Yes, sir.
0: Ẹ fi ọwọ́ kan mú fóònù, kẹ́ ẹ fi ọwọ́ kan gbá ọ̀gẹ̀dẹ̀ tẹ rí yẹn mú.
2: Mo ti bẹ̀rẹ̀.
0: Ó yẹ máa kọrin pé gbàkóso Ọlọ́run gbàkóso bàbá rere gbàkóso. Ó yá a fẹ́ bẹ̀rẹ̀ sọ jí ni. Àgbọ́n kan lé ọmọ ènìyàn. Ó yá. Bẹ́ẹ̀ dídín bẹ́ẹ̀. Ó yá nà á. Ó yá continue.
2: Ìgbọ́n kan lé ọmọ
0: ènìyàn. Ó yá dídín bẹ́ẹ̀. Náà mọ́mí ó yá change sí orin kejì. Ìwọ ló ní ń wá. Bàbá mo dé. Ó yá ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn mú o. Ayé mi dọ̀rùn. Ẹ lè fèdè fọ̀ bìlí ma torí akin tó rọba sanda. Ẹ lè fèdè fọ̀. Ó dàárọ̀ o. Èyàn ò gbọ́dọ̀ pẹ́ jù ń bẹ̀ yẹn. Ó léwu lọ́pọ̀lọpọ̀.
4: Alaniwa kọ̀ mí náà.

má gbàgbé ẹyin tẹ mọ mọto wa dáadáa abẹ leyan to nwaṣẹ to dẹ mọ mọto wa to competent as a driver to le ba ileṣẹ AAT Tradomedica to le ba won ṣiṣẹ number te ma pe won si leleyi te ma pe AAT si 0803-444-7184 ẹ lè máa pè wọ́n báyìí tàbí kẹ́ pè wọ́n láàárọ̀ ọ̀la 0803-444-7184 iṣẹ́ yẹn ṣì wà ń lẹ̀ Then ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dé ọ̀dọ̀ Janus Ajibet King tàbí ẹ fẹ́ dọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹ fẹ́ kan bá yẹn ta géèmù yín ṣe rí báyìí kò sọ́rọ̀ pé transportation bẹ́ẹ̀ o ẹ fẹ́ débẹ̀ tó rọ́nà yín jìn ṣùgbọ́n ẹ fẹ́ kan bá yẹn ta géèmù yín nọ́mbà tẹ máa pe Janus Ajibet King sí leléyìí 0706-733-1191 0706-733-1191